0: Wogo, wogo, wogo, wogo, wogo, wogo, wogo.
1: Exposition, get out, Osana, mejo.
0: Osana, Osana, Osana, Osana, Osana, Osana, Osana.
1: On a carry for the game.
0: Yeah, yeah, yeah, yeah, yeah, yeah. Iye, Iye,
1: Jesus, Iye, Iye.
0: Jesus needs to be lifted.
2: Praise the Lord. Oruko mi ni Oyewole. Mo wa nu ijo yi pelu omije loju. O ti to bi odun marun. Ti gbogbo nkan ti da fun mi. O ni bi mo se lo ale mo fun enikan ni owo. Mo ma nbu, mo ma fun yan gidi. Nigba ti bo wa fun eni lati gba yen gbogbo ohun ti mo ni mo ti ta mi o wa ni kini kokan mo even ibi ti mo ti taja mi o roja yen ta mo ma susu ma tu wale ha ki lo nsele mo wa gbo baba nkan mo wa gbo lori radio mo wa wa lojo ti mo wa yi baba ni ki oni kaluku ma mu passport wa bi mo se nbo woli kan ni ẹni tó mú passport ni wọ́n ní kó wá mọ̀ èmi ṣàmọ̀ pé obìnrin onísun ẹ̀jẹ̀ ni mí tí mo bá ti lè súnmọ́ bàbá tí ọwọ́ èmi pẹ̀lú wọn gbogbo òkúta tó wà nínú ọjà mi ó máa kúrò bí bàbá rẹ̀ ṣe gbé ọwọ́ lé ọwọ́ mi mo dé ibi ìjókòó mi mo gbàdúrà nígbà tí mo délé ṣọ́ọ̀bù tí ò kí ń wù mí dánmọ́ kí seven tó lù mọ́ bá ti wẹ̀ mo ti bẹ̀rẹ̀ sí lọ sí ṣọ́ọ̀bù ọlọ́run wa ṣe ìyanu ó ṣe ìyanu yẹn tó yẹ pé ló yà mí lẹ́nu èmi tó yẹ pé ní tí december bá ti dé màmá wa ṣọ́ọ̀ṣì tí wọ́n ti tọrọ ráìsì àwọn ọmọ mi ọmọ mi kan àjọjọ lọ ó jókòó nígbà tó ń gbé ráìsì dọ́dẹ ọmọ mi yẹn dìde onímọ́mì ó ní òun ò ní gba kíni mo wá ní kíni.
3: ẹ mọ lọ tọ ráìsì ṣọ́ọ̀ṣì.
2: bóyá hàn ráìsì yẹn kó lè pọ̀ ká lè jẹ́ fún ọjọ́ mélòó kan. ọmọ mi wá ní ó ní èmi tí mo ń fúnyàn ni mo wá di ẹni tó ń tọrọ mọ́tò mo ta kò sóhun tí mi ò ní kíní kankan mọ́. ó wá yà mí lẹ́nu nígbà tí mo wọ orí òkè ọmọ mi tó ní kí n má gbé ráìsì yẹn ó kàn déédé pè mí ó ní mọ̀mọ́ ó ní òun ti ra oúnjẹ síbi báyìí kí n lọ pé mo ní ẹ mo bá débẹ̀ mo bẹ̀rẹ̀ sí yí nílẹ̀ ni èmi náà bí mo jẹni tí ó ní àpò ráìsì tí ò kì í ṣe kan tí ò kì í ṣe méjì mo ní mo wá bẹ̀rẹ̀
1: sí ìṣàpò kankan ṣe méjì
2: mo bẹ̀rẹ̀ sí fún àwọn
1: tí mo ní ẹyin mo wá fún ráìsì tọrọ ìnáwó ẹ sókè mana labaya
4: in the name of Jesus
1: koni to fun e
2: Jesus
1: no si olorun wa nbi sa
4: yes
1: o wa
4: confirm
1: ibi to ro po ti tan
4: you think it is over
1: ke anu dide loju
4: amen
1: suddenly
2: ara yi ti

yírí ẹ wo ìkànnì adẹ́rìn pòṣónú bíwẹ̀ bá ń bẹ níbì kan ẹ̀yìn lótòsí 32 FM 94.9 àwàdà bá bá àwàdà.

0: kí n tó pe sista yìí náà gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ lọ múra o ago méje nìsín àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ó bẹ̀rẹ̀ ní ago mẹ́sàn-án alákọ̀ọ́kọ́ yẹn fún gbogbo àwọn ọmọ ọlọ́run láti 13 títí wọ 30 màá wá kó àwọn àkọ́bí jáde nínú wọn màá gbàdúrà fún wọn ọdún gbogbo àwọn tó wà nínú service à ń ṣe festival àwọn first born lọ́wọ́ ni it is a festival of the first born ẹ̀mẹ́ta ni ẹ̀mí olúwa ní kí wọ́n appear ni bíbélì sọ pé káwọn àkọ́bí ọyọ jáde kí wọ́n wá síwájú olúwa lọ́dún so lágbára ọlọ́run àwọn ètò bá wà nbẹ lónìí a tún bá wọn yọ a sì celebrate wọn we going to celebrate ourselves together a jọ yọ ni àti nínú ìsìn ẹlẹ́ẹ̀kíní àti nínú ìsìn ẹlẹ́ẹ̀kejì àti ní gbogbo sona church a ní fún ọ a ní gbà ni so gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ ní àǹfààní àti gbọ́ mi à ń gbára á dì ẹ jẹ́ ń pe sista yìí ọ̀yà ẹ̀yin náà fún yín sí.
1: Orúkọ mi ni Ìṣọ̀lá Sofiat.
2: Nice.
1: Mo wá láti Igando ní Èkó.
2: Igando lọ́n lọ́n ṣe máa ń lọ church wa lẹ́kọ̀ọ́.
1: Ewé ńlá.
2: Nice.
1: Mo mọ ewé ńlá ní November 2024.
2: Nice.
1: Nígbà tí kí n tó mọ̀ mo ọmọ mi wà ní 3 months bí time bí abi June àbí July August ṣá. Nice. Mo wà nulẹ̀ láàárọ̀ ni lọ́jọ́ Sunday mo kàn gbọ́ gbà lẹ́yìn mi. Mo ṣe wá gbọ́gbà òun yẹn bá ṣàwò rárá ṣé ẹ̀fọn kọjá ní ọ̀sán ni bí 11 láàárọ̀ mi ṣáà rí kankan tó kọjá mo dẹ̀ wo bo ara ògiri mi rí kankan mo ṣáà gbọ̀kan kúrò ń bẹ̀ so bí after 2 months mo ṣáà rí pé mo ń gbẹ débi pé mo gbẹ tán lórí ìdúró.
2: ọ̀tá ayé ní kiriki yẹn ọfà burúkú tí ń jábọ̀ ní ibojì òkú kan sí àmì kò ní bá ọ tọmọtọmọ. sit down.
1: Kí n tó mọ̀ ẹ̀yìn ni kíní ẹ̀ ti bà mí o ọyàn eléyìí yóò kàn bẹ̀rẹ̀ sí ní tóbi ni ó ń tóbi
2: ọyàn yín
1: ẹ̀yà eléyìí mo wá lọ ṣe test mo lọ sí hospital kan tó wà ní Jégun ibẹ̀ mo bímọ sígbà tí mo lọ ṣe test àwọn yẹn ni pé cancer ìmọ̀ ni kí ló ń jẹ́ cancer kí lẹ́ mí ìbà cancer mo ṣáà kúrò ń bẹ̀ mo tún wá lọ sí.
2: bẹ́ẹ̀ni tí ẹ ń pè cancer ọta àwọn àgbà ni o so tó o bá ti notice pé nǹkan ṣe ọ́ kára mọ́ sùn o yára dìde kọ́ kọ́ dá padà pé back. mo gbọ́.
1: yes sir mo ṣáà kúrò ní hospital yẹn mo tún wá lọ sí tó wà ní iléèwé ó ní hospital kan ní authority doctor yẹn tí mo bá ń bẹ ó ṣáà pé òyìnbó yẹn bá kan ó mo ti gbàgbé ẹ bọ́ ni pé the last one tóun ṣe is 1.9 million mo bá wò lẹ̀ mo.
2: 1.9 lòun ò ṣe.
1: mo bá wò lẹ̀ pé ṣé èmi náà mo ní 1.9 million mo ṣáà kúrò ń bẹ mo lọlé mo wá lọ bá mọ èmi pé mọ́ mi mi ṣe máa ma wù mí báyìí kí n wá kú ni báyìí torí gbogbo àgbo láti bẹ̀rẹ̀ àgbo ṣàlọ̀ ń gbé wá lọ́n gbé wá tí mò ń dẹ wọ́n ní kí n máa lo antibiotics mo ṣáà lò mò ń lò.
2: kọfà ni.
1: kọfà ó tún wá ń wú sí ó ṣáà ń gbọ́ ó ga gan o òun ga débi pé tí bá fẹ́ jáde màá mú aṣọ màá fi sí eléyìí kó ṣàlèyé.
2: kó lè ra ìmù.
1: so bí mo á ṣe sọ fún mọ́mì mi kí ni eré ìmàlẹ́ ń pè é. ọba ni pé àwọn tiẹ̀ pé ó níbìkan ní ẹgbẹ́ ilé wa torí governor's relay ń gbé pé ó níbìkan lẹ́gbẹ́ ilé wa pé àwọn ti lọ rí pé ewé ńlá wọ́n ṣàjúwe fún mi mo ṣáà lọ lọ́lọ́lọ́ mo ṣáà débẹ̀ lọ́jọ́ yẹn last year November ó wá bọ́ sí ọjọ́ tán last sweet pastor kan báyìí ló wà ń bẹ́ ẹ̀ gbà yẹn n ti gbà bí apá.
2: pastor kan náà ni ó ní wọ́n yọkùn.
1: ọ ṣáà da omi ọjọ́ yẹn wọ́n wọ́n omi bọ́ yẹn wọ́n omi wọ́n ṣáà kan wá bá mi gbé ọmọ mi mo wá ń sọ fún ṣàyẹn pé ọyàn ló ń dùn mí ó wá fún mi ní òróró ó ní pé tọ́ bá ti.
2: anointing oil.
1: yes pé kí n ṣí kó mi ẹ̀ bá lè wọ.
2: kọ́ lè dà sí dáadáa.
1: mo ṣáà ṣí ó wá ń sọ fún mi pé tí bá sì kúrò ń bí ìbàdàn pé tó bá di 7-7 pé kí n lọ sí ìbàdàn mo ní kí ló ń jẹ́ 7-7 dẹ̀ níbo tún ni ìbàdàn wà kíníkan bẹ́ẹ̀ pàtó ṣáà di following weekend mo ṣáà arrange ta fi wá sí.
2: ẹ wá 7-7.
1: bàtà máa fi wá 7-7 yẹn wá ibi ìbàdàn la kọ́kọ́ wá.
2: wíbi
1: worst ngbà yẹn o ó ti ń yọ ọyún ó dùn mí pé gba àwọn pictures yẹn ó dùn mí orí iphone mi ló wà mo òun jẹ́ kí testimony yẹn kó pẹ́ bọ̀ ìgbà tó jiná mo ya bó ṣe rí ọyàn yẹn ṣáàtì ó ti yọ ọyún mọ́ mi ló bá mi pọn ọmọ mi ó ṣáà ń try láti dì mí mú torí pé ní ọjọ́ yẹn táwọn èèyàn bá fi lè kọlù mi mo máa kú ni kò sí àní-àní níbi tí ọyún yìí.
2: tá a mọ sọ bẹyìn tẹ mọ sáré kí n jesus jìnnà so mọ ń gbádùn yín jàre.
1: bá ṣàṣe wá ń bíbáyé ní ọjọ́ yẹn ọmọ mi wá ń ké wọ́n fẹ́ mọ ọyàn mo dẹ̀ fẹ́ gbé ọyàn yẹn síta débi káwọn èèyàn rí bọ́ mi ṣáà mo bí máa fẹ́ tọmọ gbà tí màá fi fún lọ́yàn ẹ̀ báwọn èèyàn ṣe rí àwọn èèyàn tó jókòó sẹ́gbẹ̀ẹ́ mi bọ́ ṣe rí ni ẹ lọ́ bá ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo ikú rèé o kini
2: awon aje awon ero
1: kini lo pa mo sister ohun ikan lo pa egbon ohun
2: egbon nkan ke ri eni ti nkan se ko tuma amen amo ya won ti oye koku te ti fenu pa eh wo re o iku o jagbe men tin belegbe kin loju oriri
1: iya kan lo wa mu ororo jade ninu bag
2: very nice
1: ororo yen ku die o ni ki ma da won lohun o ni ta ba ti kirun bibe o ni bo la nlo mo ni biba e na la wa o wa ni pe rara pe ka ma lo si 77 eh ma ni pe a moto kan lo drop wa o wa ni pe ka lo wo moto yen pada pe moto yen na lo ma gbe wa lo tori ra pe a wo moto yen lati ewe nla ni a sha lo si 77 ni
2: sey le ba won do ororo si e ma bo se mama nu
3: ojo tobirin wa oyan yen ti ra niwaju ile ato olohun o ti ra gan oyan yen omo yen de nke mo ko gbo omo yen mo pete later mo wa si bagi mi mo wa da ororo si mo ba fi omi 77 si mo da si lori omo yen sa nke mama abi yen lati dojo ko
2: e ni wale awon eyan nu awon eyan niyan bo ba se pe ro na ni bi won si
1: so basha se de 77 yen ni yen mo kokko lo yipo bi 3 times gba to wa shaya mo joko o de ni ato si gbogbo ile ton ri tawon so pe mo ma ku yen o ti wa ba mi leru ju seri kini yen to ba tin mu mi lateyin bayi wa si bi oyan mi kin le describe bo se nse mi o ma ndun mi ju pe ko mo ma mu yan lo ma dogbon kuro laarin awon eyan ma lo ma shama ma o ma ma ju
2: o mo je mo ko ni jejere amo jeyan
1: eh o mama jumi
2: o ni ro fa yen mama to tumo si
1: o mama jumi gan so gba to wa di bi ale bi owo 9 mommy mi ti joko pelu omo mi bi awon sa joko mi o se dagbere fun won mo ko dide tori kini e ti mu mi mo ko dide mo asa suku bota nu Jesus ti yen pe se ma to wa ba kini lo le ni mo a lo yipo ni ekan bi mo se wa yipo yen lekan igba ti ma fi ibi ti mo ti bere yipo da pe bi eyin bi altar yen ni mo wa sha ton mo wa bu yepe yen bi mo se bu yepe yen mo wa fi seyin mi pe iwo oru ofa yi mo fa e jade ni oruko Jesu ase olohun gbo
2: nai ase olohun gbo bo se so lero laaro ina niyan to olohun o gbo gbogbo eyin ako bi omo be se so na niyan festival of the firstborn ninu osu mei o nla wa nu e oni ni climax bo ti je pe ma sun tu pere pere eyin omo olohun lati wo rode wo moto gbagi elevation ni wema e bere church olohun ojiji ni bi garage yen an sun lo die die ni gbogbo eyin te gba Jesus ni ojo sunday to koja yato sawon ti mo ti mu lo si odo fun iribo mi abo fe gba Jesus oba mi pade loni ni agbare ni to laye atorun ma salaye nti Jesus olugbala le faye re dan lara engineer eje mo gboro sister ibo inu mi ndadu enikan ni woli 11 alanu nti won awon ti o ti ni mo so mo si so at least nisin alakoko ma fun tawon eyan 25 nisin elekeje awon bi 25 na ati kinikan engineer eje mo gba kini ibo
1: mo sha lati gba bi mo se to mo e wole ti mo joko mo sha wo mo wo se o se mi titi ta sha fi lo ko se mi mo ma so mo mi kini yo ma ko ma san mi bo se ma san mi ko ma se mi bo se ma se mi oni je adele na ka tu wo ko ma se mi ju bi oyan enikan oyan o ti e be mi leru sugbon ba to ibe yen agba ororo ati omi so ti ba ti dele be yen ma fi omi yen ma fi for ma le ororo ma fi soju e ma ni bandage kan ma fi soju e mi se soko wa lo si hospital mo laarin nu November yen na ni oyan yen to ite ba wo oyan yen gba yen o wo inu e mama ri inu ara mi o sha so wa soke titi
2: onjina eran di
1: on di gba to wa di bayi lo se ri kini yen wa yam lenu de bi pe ha mi o riru eleri laye mi o ah eleyi e mo kini lati jojo ile so fun mi ki ma lo sibe lati gba yen bayi mu ki mi si olorun ewe la mi ki mi si even gan bi bayi gan na mu ma wa
2: e to ma wa bi na
1: to ma wa bi bayi na dada o wa so wa ni bi mo se wa ru pe olorun to le se le ifun mi o wa ni ore kan to sonu lowo mi lati bi 8 years ago bi mo se wa fi pe olorun to le se le that means ko si nkan to le se mo ninu aye mi
2: eni su se oyan yo wa dun yin mo
1: ko dun mi mo o later mo wa se test ko te si nkan kan be
2: me mari.

0: aya bi simo loruko baba olorun omo olorun emi mimo ki bi bere si ni pe kaka kiri gbogbo agbaye oju koju ogboro wo mo so gbangan yi di jigi yas mimo mo so agbo yi di jigi yas mimo oju tan ba fi wo ni kan ba o baba ti olorun wa ti owo re gberu nkan re bayi kale emi re ogun o owo to segun si ni onje ata dupe lowo eye ewo ata dupe lowo eye ewo temi ewo ninu akoko yi iru gbangan nla yi won tun san salary fun wa won no bere si ni pe lowo eye ewo re bi akoko oda yi awon to olorun lo lati fi bo iyan mu ni akoko woli elija ara tibiti olorun ni ki woli lo si egbe odo o wa lo eye ahun eye odaju lati bo first king chapter 17 mo wa verse 4 eye ewo daju gan ni o eye to ba pa mo ti o le fo mo re je ni bi ti eye yi daju de eye ti nu akokoran ni igba ti ikun mi nfa o ni ki eye ewo jade lo wo boya omi ti fa eye ewo lo ko pada doni odaju eye olorun wa nloro awon eye ewo ton bo wa ni akoko yi tunji abioye eye ewo temi ni won o bere si dupe lowo awon eye ewo bi en fata ti an se ti olorun fi tun ipin wa yan si rere dupe lowo eye ewo re mo so tele pe eye ewo yo bo ni akoko oda yi bi orilede yi se dun to olorun yo lo eye ewo lati bo awon to ti pe lati ran awon lowo won ni ronun sun tai bibeli ni oba ko si le sun awa pada oba spirit ko si ronun sun nitori Mordekai be ni oba dadi su ko ri orun sun nitori Daniel oni orun ko si wa so oju oba awon lo lowo ti e na ni ro orun sun eye wo yo bo bere si ni furugbin eye wo yo bo mi ni akoko oda yi furugbin wa lara n to so awa ati olorun po lori eto yi ijo yi ko ni le ijosin to le juwe ijo yi ni olorun koko gbe kale pe won bere sin daji lago marun si mefa leyin odun mokunla seyin ijo yi lo ko bere si ni su eri kabiti kabiti sibe olorun o duro olorun wa ise ami ati ise yanu kan laaro to fe fi polongo ise re igbagbo igboran igbesere ni ise o inu ti olorun fun wa laa naa n da pada lati fi san toni eye ewo yo bo Stanbic IBTC Bank 0017645482 olorun mo pa cheki awon eye ewo ko bo o da enu gbin ra pada re le je eye ewo ran lati fu iwo san loni o ni na wo sori aisan mo o atomi to gbe kale ati ororo gbogbo to fi sapere gbagbo eje jesu yo darapo mo fun iwosan fun imularada fun ojurere ati fun anu gbogbo gbese ni olorun yo san alaisan ya gbe aketire le oruko jesu ododo ni je ko bere si ni di alayo bere si ni ju owo so olorun ma ju owo so olorun ma ju owo so olorun o ye lo sinu aye ke lo se rere ki awon eye ewo yin bere si ni bo yin o da gbo awon eri gbo awon eri fun ogo olorun won ti pe igbagbo igboran igbesere ni se o ti olorun ba soro right kuba
1: tadi mo leri ni oruko mi ni yafin alemi odunla lati benjamin lele tadi mo ra anu gba ni anu gidi mo fi gba gbogbo yin pe ke fun mi ni itoni pe ara ọmọ mi rẹ ko mo ti furugba ara bi ko mo si wo pe ke fun mi ni itoni ke se fun mi ni itoni tadi mo ri anu gba lori kini kokoro kan bayi to ma n se gba bo awon omode yen lo bu omo yen o wa je ni lanla alagbon to ma n pe ni alagbalo to ma n ti awon yoruba ma n pe ni bikini igbona yen ṣọlù ṣàbò ọmọ yẹn dáàdì mo ṣàárà ànú gba àmúdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run ti gba gbogbo oko omi àpẹẹrẹ gbà bọ́ tí mo máa ń gbé sí dìrẹ́dù rẹ́fẹ́ fi sànńdẹ àtòrò mi gbogbo kẹ́kẹ́ bá ti ní ká ṣe mo máa ń ṣe dáàdì mo rà ànú gbà lórí ọmọ mi tí ó dòkú dáàdì ẹ ṣe mo dúpẹ́ dúpẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí ó máa tẹ̀síwájú dáàdì mo ṣàárọ̀ ànú gbà gbogbo ọ̀nà lórí ọjà mi mo rà ànú gbà tí wọ́n ti dé ṣọ́ọ̀bù rẹ̀ omi àpẹẹrẹ gbàgbọ́ mi ti máa ti fi wọ́n káńtà mi mà ní ọlọ́run tẹ́ wà lálẹ́ tí kì í jẹ níbẹ̀ jẹ́ kí n rà ànú gbà lónìí máa darí kọ́sítọ́mà yọ wá dáàdì mo ṣàárọ̀ owó ọlọ́run nínú ayé mi ní gbogbo ọ̀nà lójoojúmọ́ ọ̀rọ̀ ọlọ́run nínú ayé mi dáàdì ẹ ṣe gan mo dúpẹ́ o ẹ ṣe ní gbogbo ọ̀nà mo rọ́ ọlọ́run iṣẹ́ ìránṣẹ́ yìí yóò máa lọ síwájú ẹ fi ológun ṣe ti jẹ́ o ẹ ní fi ṣiṣẹ́ ìránṣẹ́ o ẹ̀mí àwọn ọmọ yín ẹ̀ ní fi ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ ṣe gan dúpẹ́ o.
0: ìró ọlá ẹ jẹ́ ká máa darí ògo padà sọ́dọ̀ ọlọ́run tẹ́ ẹ̀ sọ yé mi kòríta tọmọ yín lọ ló ń sọ lómi ìdí odi ló ń fọ ẹlòmíì lójú tí gbogbo wa dẹ̀ mọ̀ kárípẹ́ lọ́wọ́ irúgbìn ètò àfínfẹ́ ibi dànù àtàwọn apẹ̀rẹ̀ ìpàgbọ́ wa tí ọlọ́run ń bá rìn ogun yìí ò ní gbérí mọ́ gbogbo abẹ́ ama ayé a ní fojúsùn kọ́ ọmọ ohun tẹ́ ẹ̀ sọ yé mi púpọ̀ púpọ̀ ọ̀dọ̀ àwọn ẹ̀dí tó dájú tẹ́ ẹ fi ránṣẹ́ yìí jésù ti gbé ogun yẹn mi a ò ní sọ mọ́nà ẹ wà lálàáfíà títí o.
1: nọmba mi ni 08133 70 20.
2: ẹ lọ dárí ẹ káàárọ sá ẹ kú iṣẹ olúwa lọwọ bàmọ olówó tó bàmọ ara yín lọwọ sá mista tijanili sá olúwa mọ ara yín lọwọ sá mo ń dádì mo fẹ́ ṣàlàyé kankan yín láti bí ọjọ́ mélòó kan ni mo notice pé ara mi ṣàmà ń wík tí n bá ń lọ mo notice pé ìjọ kan ọ̀dà kejì ọ̀yẹ̀ mo lálà mo ń gbà kó àwọn nǹkan sí ara lójúọrùn lóṣooṣù wá jìjàjì sílẹ̀ mọ́ tí mo parí pé àbáyìí mo ní kí n sùn báyìí mo ṣáàdì pé ara mi kàn wík mo ló sì pé mi lè jáde ń jẹyàn mọ́ rárá fáàd mo dọ̀sọ̀ tí mo ṣe wípé so wọ́n náà nǹkan táwọn èèyàn sọ wọ́n sọ pé ọ̀fà ni torí tí n bá dúró báyìí wá lórí ìdúró báyìí adá ìpè kí n ṣubú tógun ọmọ abòmí adá ìpè bí a kí n ṣubú ọ̀dẹ̀ ló sọ́sìpítà mo ti gbìyànjú láti tọ́jú ẹ̀ bó ṣe tàn ṣe mí náà díẹ̀díẹ̀ tí n bá dúró báyìí gbẹ̀mí àtàlágùn yẹn ti kẹ́yìn tí ẹ máa làágùn yẹn ti ọ ti reduce ṣùgbọ́n tí n bá dúró báyìí gbogbo yọkànmọ́ rẹ̀ mi láti ná ara ẹ̀mí kì í ṣubú ara ẹ̀mí kì í kan palẹ̀ mi máa ń lẹ̀lẹ̀ ẹ̀mí kì í kan fẹ́ pé mí lẹ́lẹ́ fẹ́ pé mi ṣubú so dáàdì ẹjọ́ ti ọlọ́run sá ọlọ́run
3: kí iṣẹ́ olúwọ́lú ọmọrin lọ́wọ́ mista tijani ni mo ní mo fẹ́ dúpẹ́ oore ni nípa ẹ̀mí ni mo sọ pé mo lálà kan pé bí àwọn dànkan sí mi lára àwọn táyà lọ fà tí n bá dúró báyìí dàgbẹ́ kí n ṣubú ara mi mọ̀ wá ṣoṣoṣoṣoṣoṣo so tẹ fún mi ní ìtọ́ni ìtọ́ni tẹ fún mi mo ti ṣe so mi bá ti wá dúpẹ́ láti bí ọjọ́ mélòó kan gbọ́n mọ̀ wò pé kíkíní yẹn kí n wojú ẹ̀ mo wá sí rí i pé kíní yẹn ti lọ tán pátápátá ara mi ò wá ṣoṣo mọ tí mo fẹ dúró mo lè dúró tásí ni mo lè dúró wọn náà wa so mo dúpẹ lọwọ yín ṣé ìrànṣẹ yín máa ti wọn ṣíwájú o mo dúpẹ mo tẹlé tọmítẹ fún mi ọlọrun ṣì bá mi mú ogun ọfà púpọ nù mi ẹtẹjára mi olúwa ṣeun mo dúpẹ lọwọ yín mo mọ lórí ṣé ìrànṣẹ yín máa tẹsíwájú o ẹni ṣiṣẹ ṣe o ṣe mo dúpẹ sá o ọlọrun tún ọmọ ara yín lọwọ sá o ẹ ṣe o.
0: dọ́dá aliu tijani agbára mú kí ọwọ́ yí padà nìyẹn ọwọ́ kan ló wá látọjú oorun tó gbé tí ò dá sí iná ra ṣùgbọ́n ọwọ́ ọlọ́run wá ó sọ ibidire agbára mú kí ọwọ́ kó yí padà gbogbo ògójẹ́ tọlọ́run ogun yẹn ti ṣẹ́ nìyẹn ẹ ò lè rí i mọ́ torúkọ jésù kò dẹ̀ sí àṣírí kan bẹ́ẹ̀ ìràpadà yìí náà ni pélé ní ìràpadà ẹ̀mí ènìyàn ni ọrọ̀ tá à ń ṣe pẹ̀lú májẹ̀mú yẹn lórúkọ jésù ọwọ́ tó bá fẹ́ wá láti gbá àyànmọ́ yín mú látọjú ọrùn ọwọ́ yẹn kò gbẹ dànù ogun yẹn kí jésù lọ àkó gbèmí pátápátá kò ní gbérí mọ́.
4: akún sí ni èmi ọpọ ẹ láṣẹ ló kẹrẹ pẹ̀lú agbára náà lọ́wọ́n wò wá fún yín o ó dẹ́yìn náà sí fún wa ẹ dákun bàbá ẹ dákun àṣàánú mi mo máa jẹ́ gbèsè kọ́ mo ń wá kiri ní ìrọ́nà tí màá fi sọ tọ́sdé yìí dẹ̀ ní guideline tí wọ́n fẹ́ gbà á ẹ dákun ẹ fún mi nítorí kójú mátì mi láàrin òpèrè ṣàánú mi ẹ dákun.
5: ẹ ti ní tábà ti ṣe ọwọ́ ọlọ́run kó yí ọwọ́ padà pé ká pè pé ẹ máa fún aládùúrà mo ti ṣe sà àtàrọ̀ bíi ìràpadà ẹ̀mí mo ti ṣe ẹ ṣe gàṣà nípẹ̀ fún wa. Wallahi enti mi ibere lowe ni bo mi to wa nti si lo wa ni e lo mori ni owo yen mo ba ni iye bayi mo ri pe ku iye bayi wallahi bo se wole to ni ki ma wori to ko le fun mi yen o ti mo lo fi so gbese yen bi ise si o baba mi e se o eni fo mo sise iranse eni faya se eni agu fu aeko aje pepepepe ile ologo ta le a debe e se gan la la hola la kwata ila blali
0: agbara paro owo niyan mo dupe lowo olorun ti won fun wa ni wibe jebe papa ito ni emi mo ngba ta na ba ti se nti a le se olorun wa ti o nta wa na o le se ogun a finish se o ni sele sin lato ni ni ma wi orilede owo yin mo a 90 adawole yin ko yori sayo e o ni je gbese mo a dupe lowo ti o ran yin lowo owo isore ni owo ti na ko bere si ni wi orilede ke ma gbegbe rodo lato ni lo e o ni rogo a finish se sin amen.

ìwọ náà fẹ́ fi sílẹ̀ lórí ètò yìí láti fi sanwó tò ní òfin ìṣẹ̀dá ni o tí ò bá fi sílẹ̀ o ò lè rí gbà ohun tó bá gbìn sí ló máa ká ṣẹ́mi mo kọ bíbélì ni ọ̀rọ̀ jésù ní pé rending ló fi sọ ó lẹ́ fi fún ni a ó sì fi fún yín òṣùwọ̀n dáradára àkìmọ́lẹ̀ àti àmì pọ̀ ohun tó bá ṣe ló gbà òṣùwọ̀n tó bá fi wọ̀n láàfin wọ̀n fún ọ ìyá arúgbó kan rèé tó ń lọ ní gọ̀jọ́gọ̀jọ́gọ̀jọ́ ó yọ tó kù tó náà yóò jẹ rèé ẹ wo bí òfin ìṣẹ̀dá ṣe ṣiṣẹ́ má sunkún o tó bá wo fọ́nrán yìí ẹ̀kọ́ tí mo fẹ́ kó orí kọ́ ń bẹ̀ ni pé wọ́n náà láti fi sílẹ̀ kó tó lè rí gbà ó rẹ̀ já lọ sáwùjọ wa.

wòlíì sàn kankan ó ní kọ́kọ́ ṣe tèmi ná ó ní tó kù tèmi àtọmọ mi yóò jẹ leléyìí lẹ́yìn tí ọpọ́ yìí náà ṣe tí ó lè ṣe ó gba èrè wòlíì ó lò bó òróró yín kì yóò gbẹ ìkòkò yẹ fún yín kì yóò ṣòfò àdúrà wòlíì nìyẹn mo fẹ́ gbà fún gbogbo àwọn tó bá fúrúgbìn lónìí láti ran ètò yìí lọ́wọ́ mi ò ní tí mo lè tà fún yín o mi ò sì ní ẹ̀tàn tí mo lè fi gbé ẹnikẹ́ni dìde òfin ìṣẹ̀dá nìyẹn wọ́n náà fi sílẹ̀ kó tó lè rí gbà ní stanbic ibtc bank 0017645482 tàbí ẹ lówó pè yí 80 82 87 36 78 alàdé olúbùnmi fọláṣadé ọlọ́run nu tí àwa náà ní ládá padà fún iṣẹ́ ìrànṣẹ́ yìí à ń gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín pé ká fi fún ni a yóò sì fi fún wa òṣùwọ̀n dáradára tí ọ̀pọ̀lọpọ̀ yóò fi sílẹ̀ láàárọ̀ yìí àkìmọ́lẹ̀ àti àmì pọ̀ ẹ fi wọ̀n kún àyàwá o kó lò bó òróró yín kì yóò gbẹ ìyẹ̀fun yín kì yóò ṣòfò lákòókò ọ̀dá yìí agbára yóò mú kí ọwọ́ kó yí padà gbogbo ẹ̀yin apatẹ́mátà orí tí ẹ ṣe eléyìí ọwọ́ yín kó bẹ̀rẹ̀ sí ní mi orílẹ̀-èdè ò ní náwó sórí ẹ̀sàn mọ́ o ọlọ́run yóò lọ́wọ́ kan tí yóò san gbèsè rẹ

0: orílẹ̀-èdè wa kú fún òjijì ikú. Ní àárín ọ̀sẹ̀ tó kọjá yìí ni wọ́n tó ní àwọn ajínigbé kan ní ìlú Ìsẹ̀yìn. Síbẹ̀ adúpẹ́ lọ́wọ́ àwọn abara ní Labolu. Wọ́n ní wọn mú o, wọ́n sì fàǹfà agbófinró lọ́wọ́. Síbẹ̀síbẹ̀ oníkálukú ń lo ohun tí ó bá mọ̀ fún ààbò. Mo ti máa ń lo àdá bí Ọlọ́run Elédùmarè tí mo bá mú nǹkan kan mo rúkọ Jésù ó kù mí ó kọ Ọlọ́run o àbí ọ̀run mo wà yìí o. Wọ́n tí ń bá tí mo mọ tí ẹ sì gbọ́nràn. Mo ti kọ yín sí abẹ́ ààbò Kristi tí ń ṣe àpáta. Amájàmú tí Ọlọ́run bá wà dá ni irúgbìn. Tá a fi ń fẹ́ ibi dànù. I want to do lo how to agbara won se wa ti oya jugba
1: I want to duro do lo wa want to duro do lo wa
0: fono kan lo kakiri ni nkan bi odun die seyin
1: I want to agbara won se o
0: ni on the 28 ni awon agbebon yin tun yawo ipinle Ekiti ki se iroyin mo pastor oni soji to wa ni ijo apostolic christ won pa ni pa fona fosu won si ko awon omo ijo lo boyan ti awon eyan wa fi waju foran yi si mi re o baba kan ni ki onikaluku ko lo dira mo wa re ni opolopo mo nti an pe ni agbara olorun o so pe oto ni ijo oto ni jesu apo to fi jesu sori ijo lo fi teku tete labele demi se nlo adabi o oruko yi to fun mi o igbagbo igboran gbesere ni se o deja lo se ujo wa lekan si eja won ti alufa yi so emi o dispute oru e o onikaluku lo mo edidi to gbejo re le lori won temi gbejo re afefe le lori ni oruko jesu ti mo nlo lati bi odun mokola seyin abi mo loruko mi ni ati awon to ba gboran afa awon alaigboran loku o gbadura ko Olorun ni sola alaigboran tori pe ati ko pera pada ibe eniyan ni oro ti wa eti emi na nse ni ijo mejo mejo ti mo fi nro ibidanu o de je ka lo sa uja wa lekan si e ja

0: ìṣẹ̀lẹ̀ àwọn agbébọn tí wọ́n wọ inú ìjọ apostolity christi tí ó wà ní Èkìtì cac ẹ̀dà oníyọ̀ ní ìpínlẹ̀ Èkìtì tí àwọn agbébọn wọnú ìṣòro èyí tí wọ́n ṣe ní ọjọ́ ìkejìdínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2026. BBC Yorùbá report on Facebook lórí àkòrí tí wọ́n kọ̀ wípé àdúrà ni wọ́n lọ gbà, àwọn agbébọn ni wọ́n kó sí. Bí orí pẹpẹ ṣe di pẹpẹ ẹ̀jẹ̀ lọ́wọ́ agbébọn, wọ́n pa pásítọ̀ ìjọ, wọ́n sì kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ wọ̀nyí lọ. Àkòrí BBC Yorùbá on Facebook. Credit, kudos to your excellent job. Bóyá nítorí àkòrí yìí ló mú kí àwọn èèyàn fi fọ́nrán yìí ránṣẹ́ sí mi, bó tilẹ̀ ṣe pé èmi náà ti rí fọ́nrán yìí ti tó bí ọdún díẹ̀ sẹ́yìn. Síbẹ̀ bóyá torí àkòrí ìròyìn ti BBC tó lọ lórí ayélukára yìí ló mú kí àwọn èèyàn tó fi fọ́nrán yìí ránṣẹ́ sí mi, wọ́n ní kí ni mo rí sí. Ó lágbára o, ẹ̀mí mímọ́ wọ́n ràn mí lọ́wọ́, kí ni bíbélì wí ni màá sọ lórí ẹ̀. Kódà ẹjẹ́ àfarabalẹ̀, ẹjẹ́ ká gbọ́ ohun tí bàbá yìí wí. Ìyẹn ìránṣẹ́ Ọlọ́run ti ìjọ tí mi kò ní dárúkọ, ṣùgbọ́n kì í ṣe àhesọ ìròyìn mọ́, ìròyìn tó ti lọ káàkiri orí ayélukára ni. Ẹ gbọ́ ohun tí bàbá yìí wí, wọ́n ní sódà àbí kò dá, kí ni mo rí sí. Ẹ gbọ́.
1: Ẹ̀yin ọmọ ìjọ you members, ẹ lọ ṣe
2: ájò tó dáa ṣe
1: go and do something that can
2: protect you. Sọ yẹ pé tó bá gbé ìbọn wọ ẹ̀.

0: Sọ́ọ̀bàṣẹ́ máa lé wọn.
1: Tó
0: kẹ́ mi ò fẹ́ kọ́ mọ jọ tèmi kankan kú.
1: Mi
0: ò lè dira.
1: I cannot be 45.
0: Káwọn ọmọ ìjọ mi má dira.
1: And my members will not be 45.
0: Olùṣọ́ àgùntàn rere ni mí.
1: And I am a good shepherd.
0: Mi ò lè wo kọ́ máa pa ọmọ ìjọ mi.
1: I cannot be looking at them to be killing my members.
0: Nígbà tí wọ́n dé ìlú ọ̀wọ́.
1: When they got to
0: ọ̀wọ́. Ṣọ́ọ̀ṣì yẹn.
1: That church.
0: Àwọn kan kẹgbẹ́ lórúkọ Jésù.
1: The people shouted in the name of Jesus.
0: Jésù lágbára láti gbà wọ́n lẹ̀.
1: He had the power to save them.
0: Ṣùgbọ́n.
1: But.
0: Jésù ni ó di ọ̀run.
1: Jesus said until you get to heaven.
0: Ní Kaduna.
1: At Kaduna.
0: Gbogbo church lọ rédi
1: yẹn. Those churches that they were
0: ready. Amọ̀yà wọn tó pè lórúkọ Jésù.
1: They all called the name of Jesus.
0: Síbẹ̀síbẹ̀ wọ́n pa wọn.
1: Even at that they killed them.
0: Ló fà á.
1: Why?
0: Jésù ni ó di ọ̀run.
1: Jesus said until you get to heaven.
0: Ẹ̀tọ́ bá kú ni ti ẹgbẹ́ o.
2: Tó gẹ́gẹ́ bí èrò bàbá láti dira fún àwọn ọmọ ìjọ tiwọn kí ni mo rí sí. À ń kó papọ̀. Ọ̀rọ̀ Jésù yàtọ̀ sí ọ̀rọ̀ ẹ̀sìn. Ó lè jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa ni a ti fi Jésù sínú ẹ̀sìn. Jésù kì í ṣe ẹ̀sìn o. Jésù yàtọ̀ sí ẹ̀sìn. Bí ènìyàn bá wà nínú Kristi, ó ti di ẹ̀dá tuntun. Kò sọ nínú ẹ̀sìn, ohun àtijọ́ sì ti kọjá lọ. Kristi ni àpáta wa. Èmi ní tèmi o àti àwọn ìjọ tèmi o. Àwa kò ní sin Ọlọ́run pẹ̀lú Mammoni. Ohun tí oníkálukú gbà ọ̀tọ̀ọ̀tọ̀. Ohun tó bá ti mú kí a bẹ̀rẹ̀ sí ní mú ewé dógbó ewé dògbò tá a bá wí fún un kó bá gbọ́ ó ti di idán o. Ṣùgbọ́n kí ni bíbélì wí ó lẹ́ni tó jókòó síbi ìkọ̀kọ̀ gágo yóò máa gbé abẹ́ òjìji olódùmọ̀rí. Síbẹ̀ tó jẹ́ pé bí èèyàn bá wà lábẹ́ Kristi àpáta tó tán Jésù nu bíbélì ibi kò lè débẹ̀ o. Káàtì látọ́ pé ibi náà tiẹ̀ wà á dé. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí Paul sọ nínú ìwé Róòmù. Ó ní kí ni ó lè yà mí kò nínú ìfẹ́ Kristi. Ẹ gbọ́ ṣé ewu ìgbà yìí ni àbí ìyàn àbí ìpọ́njú àbí ìṣòro. Síbẹ̀ àwa ju aṣẹ́gun lọ nípasẹ̀ ẹni tí ó dá wa. Ẹ wo ìwùjọ tí Ọlọ́run kó lé mi lọ́wọ́. Ọlọ́run ti fún wa ní ọ̀nà àbáyọ nípa ìràpadà wa tí ó fi ń pu ìfọ́júlù àwọn ajínigbé. Èdìdí ìjọ tèmi nìyẹn. Èmi kò mọ èdìdí ìjọ ti ẹlòmíràn. Kódà wọ́n ti pàdé mi rí tí wọ́n sì gbé òkúta ńlá lárabìtì tí wọ́n fi ń fọ́ gíláàsì mi tí ó dẹ̀ san abẹ́ ti gbàgbé ni. Tí Ọlọ́run sọ gíláàsì ó sọ di àpáta torí pé mo jókòó lórí Kristi àpáta. Mo wà lábẹ́ òjìji olódùmọ̀rẹ́ ibi tí bí kò tilẹ̀ lè dé. A tẹ̀ wá gbọ́ tó bá tẹ̀ wá náà rí bẹ́ẹ̀ nǹkan. Ẹ gbọ́ ohun tí wòlíì Bálámù sọ. Ó ní jẹ́ kí n kú kó olódodo kí ìgbẹ̀ mi kó sì dà bẹ́ẹ̀. Ẹ wo bí àwọn apọ́sítọ̀lì Jésù ti ṣe kú. Ètè àfi ayùn rẹ̀ ètè àwọ̀ kiri èwo ló rọrí kú nínú wọn. Kí n kú kó olódodo kí ìgbẹ̀ mi sì dàbí tibẹ̀. Síbẹ̀ àwọn ní aburú. Bí èèyàn bá wà nínú Jésù ní tòótọ́ ó ní àpáta àti bí ìsádiwa abí àbò ibi tí ibi kò lè dé. Ẹ̀sìn là ń ṣe ọ̀tọ̀ ní Jésù ọ̀tọ̀ lẹ̀sìn. Nínú ẹ̀sìn ẹ̀sìn lè sọ fún wa ìjáwé gbogbo gbẹpólóhùn lé lórí mọ nínú Kristi ti ń ṣe àpáta wa níbi tí ewu kò lè dé. Tó èmi kò mú èrò tí yín o bí kò sí ló fọ́nrán láti ta pohun tí bàbá wí tó bá kọjú sí ẹ kó tá tó bá kẹ́yìn sí ẹ tó bá kò wọlé kan lọ tí rọra ẹgba. Ṣùgbọ́n èmi mọ̀ pé ní púpà nínú Kristi ó ti di ẹ̀dá tuntun ohun àtijọ́ ti kọjá lọ. Pàápàá nírú àkókò yìí ẹjẹ́ ká fọgbọ́n ṣe o ọmọdọ̀ náà fọgbọ́n ṣe ni o. Ẹjẹ́ àsìmí ìṣòro tá a bá ń sọ ń tà ń pè ní ẹ̀sìn nìyẹn. Àwa la mọ ohun tí à ń wá kò síbi tí àdúrà kì í gba. Ìmọ̀ràn ni o tó bá ṣe é ṣe kí a dáwọ́ ìṣòro dúró. Ìmọ̀ràn ni o fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ìjọ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìjọ ló mọ ohun tó ń wá lónìí. Ẹ̀yin mo tẹ́ ń torí ẹ̀ ṣe kò síbi tí àdúrà kì í gba. Ní àfikún ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ wa ti gbàgbé pé Ọlọ́run kì í gbé ilé tí à ń fi ọwọ́ kọ́. Àwa gangan ni tẹ́ḿpìlì Ọlọ́run. Ohun àìmọ̀kan kò sì lè bàjẹ́. Mo dó lórí Kristi àpáta. Ilẹ̀ mìíràn yanrìn ni. Ọlọ́run yóò bu ìfọ́júlù àwọn ajínigbé. Èyí tí a ní kí Ọlọ́run kó bu ìfọ́júlù wọn. Àwọn agbénipa, àwọn agbébọn. Ọlọ́run kò tún orílẹ̀-èdè yìí ṣe o. A fìjọba ọ̀run ṣe fàájẹ́. Heaven is our God.
3: Mo ní ọ̀sán kó má gbé ètò yìí bí kò gbọ́ kó má gbọ́ràn lọ. Ayé ikú fún òjijì ikú. Elijah ni Elijah. Lẹ́yìn tí Elijah ti ọwọ́ pàrọ̀ ọwọ́ tán Elisha gba mátù. Àwọn ogun Síríà bá kàwọn náà mọ́. Wọ́n fẹ́ mú un. ó ní kí ọlọ́run kó bu ìfọ́júlù wọn wọ́n lọ fúrúgbìn kọ́ ọlọ́run kó bu ìfọ́júlù àwọn ajínigbé Stanbic IBTC Bank 00171645482 Alade Olúbùnmi Fọláṣadé májẹ̀mú ìjọ tèmi rèé o ọ̀dà bá ọkùnrin yìí yọ right dúgbà.
4: Apọ́sù a kú sí mi òní orúkọ tèmi ni Olúṣẹ́gun Káyọ̀dé láti Ìbàdàn bíbà ẹ̀rí kan èmi náà mo lẹ́ẹ̀rí o tí ọlọ́run ṣe nǹkan ìyanu nínú ayé mi ẹ̀rí mi àkọ́kọ́ ni pé mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé láti ìgbà tí mo ti ń bá ìpè yín rìn ìyanu ó ṣubú lù yanu nínú ayé mi ni mi ò tawọ́ ná mo ṣe ń pe ọlọ́run rìn jẹ́ mi ẹ̀rí mi ẹ̀kejì ni pé mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ò jẹ́ kí n kó sọ́wọ́ àwọn kidnappers kí wọ́n gbé mi lọ ó ṣẹlẹ̀ pé ní ọ̀ndì 30 ọ̀gá mi kan pè mí láti kù pé assignment kan wà pé kí n lọ bóun ṣe ní ìlọrin so ó send owó sí mi so bó ṣe sẹ́sẹ̀ owó yẹn fún mi báyìí mo kọ́ lọ ṣe aróbi bá gbéra wọ mọ́tò mo lọ so mo ṣe wá dé ọ̀hún àìsí rush iṣẹ́ yẹn ọ̀ndì 30 la lọ mọ̀ lọ́dún 31st right pẹ̀ 3:30 láti parí iṣẹ́ yẹn so mọ́tò ṣe àgbé wa káà láwọ̀ àdìgbìlìgbì ká yẹn láàrin 2.5 hours ó máa dé ìbàdàn bẹ̀ bá ṣe ń lọ lójú ọ̀nà bí táyà mọ́tò yẹn ṣe ya nìyẹn ó sáré pé ó pe àwọn mẹkáníìkì kan àwọn yẹn ni à kíní tó yọ níbi táyà mọ́tò yẹn kò lè ṣe é ṣe pé thread yẹn ó ti rust pé kò lè ṣe é fix pé kíní kan and by then it was getting to 7 so I hope pé okay ká try ká get mọ́tò tó máa gbé wa dé ìbàdàn so far tí òun ò lè lọ mọ́ so bá ṣe bẹ̀ sí wá mọ́tò nìyẹn ní Ọ̀yọ́ town ojú ọ̀nà dé níbẹ̀ títí to 8 so mọ́tò kan.
3: Bí orí ṣe kó bàbá yìí yọ lọ́wọ́ àwọn ajínigbé tí ó bá di aago mẹ́sàn-án ààbọ̀ ètò ìyá continue pẹ̀lú orin ìyìn àti ẹ̀rí rẹ̀ má ní orí ọ̀fẹ́ láti pe àwọn àkàndá tàbí opó

0: aye ta si wa da si ben yen ki se wi pe nkan kan sele Christi gangan lo di aye yen sinu e la lo yin ro pe tori bon di christiani won ro pe pe yen di christiani oni pe bi gba ti won gbe lo si ehn boya awon to fe to ma nse modeling tabi to ma nse program se ngbo tan ba ri enikan ti won feran tan ri pe eni wuro fa won nitori o ma se won a gbe won a toju e won a lo serun to wu fun won a fun laso won a wo kini won le se make up fun titi ti o fi diru eyan ti won fe se mo won ta se yen a yi okan re pada ntado wi pe christianity ni e won ro pe bi packaging bo ti e adupada owo don fa won eyan wa to nse ise make up nsin bayi won le so arugbodo omoge gbogbo period ti make up yen ba fi wa ni oju e te ba ri eni yen ah inu yin o ma dun ni eni to fa ori ti o si kankan be te ba fi run si tan se front ta se gbogbo e eru o ma ba yin ni hallelujah sugbon go ba ti bo ago to ba ti bo ago yen si de kilo to ku o pada si bi to ti nbo christianity ise yen o Christianity ki se pe aso eyan die eyan gidi lati italo inu rara aso eyan die eyan toto aso die eyan oto lati inu wa si itani oni ba bi fo pe ni new creation koni ana koni ijeta enikeni to je wo kisi koni ana are you getting it now eh lo mi woni woni pastor don dadamu tori pe ko gba pe on wa nu kristi ni bi eri keni ba wa nu kristi ki o lo se kini o di e da ti tun ki e si on ti ati jo koja lo bi baba la wo ba je wo kristi ntan ri kan ti se si ko to mo kristi o ti di e da ti tun a new person is created in him sugbon tori pe oye to ye wa nipa esin nlo ye wa mo a ni ibasepo pelu kristi so a fira wa we kristi a mo pa wa nu kristi a mo pe kristi wa nu wa a wa n gbadu aso lorun bi en to jene rere bo ti so fun several time ni ojo yi pe idi to fi lati pariwo lati gbadu ani wi pe boya to ba fe je pe okan re fe mo saka tabi pe boyo je bi ale to ba pariwo orun ogbe odo ki sariwo ta n pa lo madua gba ki sariwo ta n pa eni ta n gbadua si eti e odi owo oluwa owuwo lati gba ni oni ka ti e to pe olowo se kini olowo da wa lohun hallelujah eni kan ngba ti n ba taku so lorun ti mo pariwo to awon mi ande ta ba lori okan o koju sorun ni njo meje olohun o da won lohun emi o po olohun odo olohun o le sangeli odo olohun sugbon ise olohun wa nipase Jesu Christi tori pe anu nla do olohun o se hallelujah o hallelujah o to ba ti wa mo Christi mo so fun yi pe ati fun oni eya titun eda titun you are a fresh creation fresh creation e da toto wa je yen ki se iwo o christi den yen je hallelujah o so pe ki se mi christi lo wa nu mi yesu ni emi ati baba mi je okan awon ju o ni won la lati gbagbo o ti christi si so ni pe bi mo se wa nbi baba wa nbi gbogbo iṣẹ́ tí mo ń ṣe bàbá ló ń ṣe tó bá jẹ́ òní tó bá jẹ́ ni tó ń ṣiṣẹ́ iṣẹ́ ìwàásù tó bá ń tọ́ tó bá ti lè gbà wípé kristi ni ó máa sọ̀rọ̀ láti inú rẹ iṣẹ́ rẹ ti dẹrùn iṣẹ́ rẹ ti dẹrùn torí pé gbogbo àwọn research tí wọ́n ń ṣe by the time tó bá jẹ́ appropriate time lẹ́mọ́ ọmọ ọmọ gbé wá lọ́mọ ọmọ gbé wá yóò gbé wa àwọn àlàyé tó mọ ṣe yóò mọ bọ sí ojú ẹ déédéé torí iṣẹ yìí kì í ṣe pé àkàndédé gbé ọpọlọ kalẹ̀ tó bá ṣe pé iṣẹ́ wàásù yìí kákàn gbọ́ ọpọlọ kalẹ̀ ni àwọn psychologists ò yẹ kán mọ wàásù fún wa and most of us we are not trained as psychologists ṣùgbọ́n pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run àti ẹ̀mí mọ́ a sọ̀rọ̀ mí yóò wà dàbí ìgbà tá a bá ẹni yẹn dédé bí ìgbà tó ṣe pé àmọ́ tó ń la àkọjá ni isa wa kristi tó sọ̀rọ̀ nínú wa ni kristi ni tó o bá ti gbà á tó o ti gbà bẹ́ẹ̀ yẹn iṣẹ́ rẹ ti bẹ̀rẹ̀ sí dẹrùn nínú ìwé gálátíà orí kejì ẹsẹ̀ ogun ohun tá à ń pè ní kristẹni kí ẹ̀ ṣe pé mo wá sí church ha nígbà tí mo lọ church sunday service ẹni dún ẹbẹ̀rẹ̀ pé kí lóri ṣe sunday service ẹni dún àdúrà yẹn gbóná àgbàdúrà ò gbóná nígbà tá a gbàdúrà ẹ̀ lẹ́mí títì hallelujah nígbà tí ọ̀rọ̀ fẹ́ dodidi ènìyàn ilẹ̀ omi títì nígbà tí wọ́n fẹ́ dìdì fà wọ́ lásán nílẹ̀ ẹ̀sẹ̀ wà mí títì hallelujah àdúrà pọ̀ àdúrà ń gbóná èmi ò bá àdúrà yóò gbóná ọ̀bẹ exercise lẹ́sẹ̀ a ti kàn mí máa gbẹdẹ́bù pẹ̀lú kristi sọ bẹ́ẹ̀ fúnra rẹ ṣùgbọ́n mo wà láàyè kì í ṣe èmi mọ́ sọ fẹ́nìkan pé kì í ṣe èmi mọ́ sọ fẹ́ni mìíràn pé kì í ṣe èmi mọ́ ṣùgbọ́n kristi wà láàyè nínú mi sọmọ sọ sasa kristi wà láàyè nínú mi kristi wà láàyè nínú mi sọ lẹ́ẹ̀kan sí kristi wà láàyè nínú mi gbọ́ mi yé ṣé èèyàn a máa sọ òkú lẹ́ta wọn náà sọ lẹ́ta ṣé wọn máa sọ òkú lẹ́ta mo béèrè ni tí fàṣí yìí bá yí ọ tó o ní ìbáṣepọ̀ pẹ̀lú kristi ẹnìkan ò ní dẹ́rùbà o torí pé wọn yìí sọ òkú lẹ́ta wọn sì ti kan wọ́n má gbélébù pẹ̀lú kristi àbọ̀ òrìpọ̀ ó dẹrùn ó pọ̀ kì í ṣe ìgbà tó tó ṣe olùwàgbà olùwàgbà olùwà náà kì í ṣe yẹn ìmọ̀ là ń sọ yìí ìmọ̀ à ń fi òye yé yín kí ẹ lè bọ́ kúrò nínú ìdè ó ní a ti kàn mí máa gbélébù pẹ̀lú kristi ṣùgbọ́n mo wà láàyè kí ló jẹ́ kí n sọ pé mo wà láàyè torí pé kristi ló wà láàyè inú mi kì í sèmi mọ́ wọ́n mú ẹlẹ́dẹ̀ lọ́bi kan náà wá pè wọ́n ní tọ́ba ti yọ fọ́ngi lórí o kì í sè wọ́ má bá tiẹ̀ wàá rí ọ pé kristi ni ó yọjú eléyìí tó o mọ̀ yìí o lè lo títí tí o fi pa ojú dé pé ikú ara dé ó yàtọ̀ sí pé kó o máa gbàdúrà ní gbogbogbà ilé ayé ogun ni yóò yáyá wọ́n sinmi àdúrà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ àdúrà bí àdúrà jóòbù ni n ò sinmi àyà mi ò sì balẹ̀ ní ṣùgbọ́n tí mo bẹ̀rù jù n ló dé bá mi tó o bá ti ní ìmọ̀ nǹkan o mọ̀ nìyẹn hallelujah o gbọ́ mi yé dáadáa mi ìkórìíra àdúrà o ṣùgbọ́n àdúrà gbogbo ìgbà ni ṣùgbọ́n ìmọ̀ ẹ̀kan tó bá ti mọ̀ ọmọ tó lò ní hallelujah o hallelujah o tí mo bá lọ kọ́ iṣẹ́ bóyá mo lọ kọ́ iṣẹ́ tó ń ṣe bàtà mo dẹ̀ kọ́ iṣẹ́ mo mọ̀ nígbà mo ti mọ̀ yẹn kí ló kù kí n máa tún bàtà yẹn ṣe ni bí mo ṣe ń ṣe bẹ́ẹ̀ ni ó máa dán sí i àkọ́kọ́ lè má dán dáadáa o ṣó ti yẹ yín ẹlẹ́ẹ̀kejì lè má dán bọ̀ nígbà tí mo máa fi ṣe bi 50 times bàtà mi máa wọ international standard yes mi nílò láti ṣẹ̀ṣẹ̀ padà lọ́dọ̀ ọ̀gá ẹjọ́ ní ẹ̀kọ́ mi jò ní wọn mọ́ ọ̀gá ẹjọ́ mo fẹ́ bíi di palm kan wà gẹ̀ẹ́tì ẹ̀ tún mi kọ́ ibi tí agbára ìmọ̀ wà nìyẹn prayer gbogbo ìgbà ni ṣùgbọ́n ìmọ̀ o bá ti mọ̀lẹ́ kó mọ̀ nìyẹn kò sígbà tó o lè lò ó tó lò ó tó kọ́ ọmọ rẹ ó tó lò ó tó kọ́ ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run mi wọn ò fẹ́ kẹ́ ẹ dòmìnira wọ́n fẹ́ kó ṣe pé bẹ́ẹ̀ fẹ́ tọ̀ àwọn lẹ́pẹ̀ bẹ́ẹ̀ fẹ́ su àwọn lẹ́pẹ̀ káàkiri dásán tayín àwọn lẹ́pẹ̀ bẹ́ẹ̀ ráyán àwọn lẹ́pẹ̀ be ra wo yara yin eyan le pe njo te run wo yara yin eyan le pe e da bo ja lo mo wole o a mama ni ase o e ma wori ama ba fa du ajagun a fa du ajagun fun yin eyin na e ni tura le o so en lati lo sinu awe lojo meta mo mo n gba we sugbon won o ya gba we nitori ogbon kin ni ogbon si oni ati kan mi ma gbele pe sugbon mo wa laye sibe ki se mi mo ah iwo ma ko ma ko ye yan ma yo njojumo ko ma so o sese ni mo pe be o le ma be ru pe nikan so lata won ma so ku lata ni and again I will kill you I'm already dead eyan si ku le meji mo ti kunu christi mo ti da laye pada sinu e ki lo aku you will see ali fun awon ti ko mo nti won gba fun awon to se kini won mo nti won gba you will see ha oluwa baba kan ma lo wa pa mi da bo ba sanu mi mo je nku bayi mo je nku togotogo oluwa gba mi hallelujah o suba wa nso yi pe e mo otito ki o to le se kini o ko so yin dominera tori bi oboropo wa o fe ti sile si otito awa n gbadu abi igba to se pe ni ta n gbadu ase ona eji de bi pe ko to da wa lohun ta ba pariwo ko n wa o ha ko le down ah yi se olorun temi mo nipa se jesu hallelujah suba kisi wa laaye ninu mi wi wa ti mo si wa laaye ninu ara mo wa laaye ninu igbagbo omo olorun o to ti da ko omo olorun again ninu igbagbo kini o omo olorun ni emi se hallelujah o eni kan ben bi se mi nigbati mo wa ni ile fe eni e that's why pe eles na sande o mo fe le gbelo nse se gan o tori pe won bi ni ojo Christmas so won fun ni nickname omo Jesu so ti ba ti staff mi de ti ba ti office by ah alawon ran se daddy mi ti de iyen ni pe as a pastor o nju mi lo o de correct yes omo Olorun senior pastor isi Olorun ni se pastor sugbon kokko do omo Olorun ko to se gbogbo enu mo fi so omo Olorun ni etoju pastor lo apo omo Olorun ti o ba meto e that's why mo prefer the post pe child of God son of God do title pastor lo by my position as a pastor I'm a servant of God but by birth I am the son of God nipa atun bi ni a fi so mi domo hallelujah so but I oh very, very funny ani open mo bi like na ko mo wori mo lo kan ah I want to say daddy me today no it's true on my head to e ni o mo correct ni ibe da wata wa jo mo olorun nisin ati wa fe mo nkankan awa gbe agbe oluso agotan agbe gaju jesu lo tadu mi ba ni to ba ni ipenija kan ko ti e ranti olorun oluso agotan lo ma kokoro ranti e ri tin ja rin rin lori internet lojo meta yi mo pe ko olorun baba mi so mi pe ki so olorun ti e hallelujah ara ninu oluwa eyin o mo otito yo se kini o isa mi dia ese bibeli yi bo se wa yi Galatians 2:20 e dan de lani when kan to ba gbagbo e tu sile nla gidi ni when kan to ba gbagbo iwo imaje ko mo so fun re ni jojumo pe ki se mi mo bi ko se Christ wa laye nu mi awon kankan fe mo ja olaya eru fe mo bo o kan ran ti wa so bo rara ki se mi mo bi ko se Christ ti wa laye nu mi oni awon kan lati se eru wa npo pe ah mbo ni mo fe gbe gba mbo ni mo ti fe se the words of prayer pe ki se mi mo bi ko se Christ ti wa laye ninu mi o so for any kind any o le so oku leta any e ti ku already to ba ti mo eto re o ti koje nta de pe eleda e o ti koje ra so pe ma wori iso ru meta ni ona mi ma ba pe eleda re eni kan ti won se de so pe eda be ba ni wori ki mo me fun awon ti ko ba si ninu Kristi ni fun awon ti o ba se kini o ti o ba si ninu Kristi so fun are de kan se pe ki se mi mo bi ko se Kristi ti wa laaye ninu mi Kristi wa laaye ninu mi so fe n to are pe ani Kristi wa laaye ninu mi ko si beru fe mi o tori pe Kristi wa laaye ninu mi Kristi wa laaye ninu mi o ni omi ara mi o ni eje mi o ni egungun mi o ni iye mi Kristi wa laaye ninu mi o si nti pase mi sise agbara hallelujah seri po derun ngba to so fun pe ajaga mi rorun eru mi su fi ese ni na ribo o fu ye bayi abe yin ori kani kani se wa so fun pe ah nti se yen o ma ni ro biribiri jo meje ko to le bodo wo ogun yen adagede yen wu o toro le gbade meta kore o nbo si gbade meta tore won ni ah e lo break sugbe to bere lo set nbo tabi ta ba wa le to bere e mu owo wa ka wa ba yin se hallelujah won ni ese kini en ni owo awon awa la won tan de ba yin gba we ewo lo derun be yesu ni e wa sodo mi e yin tin si se ti a diruwo le lori oni emi o se kini mo fun ni isinmi oni ajaga mi ron eru mi si fun ye seyin na ri po derun bayi eleyi yato si pe a sese wa gbe ilekun a gbe ilekun wa sinu church la wa ni kan mo ijo mo sanwo kan mo koja nu ilekun yen tori pa ati gbadura si o ti mo so emi pare ni kan gbe tori ilekun wa church o won gbe ilekun ka de nu church bayi awon mo ijo sanwo won si la koja tan ba tin koja la ilekun yen won tin bo sinu orire nu e dabo ta ni yen pe kia ni ora moto hallelujah o yesu ni ajaga mi rorun eru temi fuye wo na won ta kanu gbe pe ki se mi mo bi ko se Kristi to wa laaye ninu mi o la la pe nikan ni o girigirigi lo wa jirogun bo lo sibe ko kan ra kasi pe ati kan mi ma gbede bo pelu Kristi mi wa ti mo wa laaye ninu Kristi Kristi ni agbara mi hallelujah awon o ti to ti bi be ni so pe o mo te o do mi ni ra re ara pe ko to lo tori pe nina wo ni family house ko to de lo obodo fi re sinu awojo meta o ati pe te ba n do ma fun ni ororo kan te fi sami si gbogbo ara yin o tun ma fun ni perfume tori pe mejeji le ma ra ko won e mu 50,000 wa se olusago ton ta mejeji pe 100 owo ni de hein kiri en ti o ma ra omi abi anointing ati perfume mejeji pe 50,000 ke 100 si ra e bo wo ti de 50,000 don 100 se mo e to je yen 5m nbo si nbi nkan si si funny so se si tori pe gbagbo yin ro mo pe kan fun yin nkan kan eyin no ri apere die ko sise sugbe mi ti gbo wa ko hallelujah ki se mi ma bi ko se Kristi ti wa laye ninu mi ni ipari Corinthians kini ori kefa ese keta logun 1 Corinthians 6:17 kia kia 1 Corinthians 6:17 subaya eni ti adapo mo oluwa o di kini o o di kini o emi me do je pelu Kristi emi me do je pelu Kristi nigba to nsun nigba to ji nigba to woko igba to nlo bi ise re igba to npada bo emi kan ti Kristi to wa je emi kan pelu ba je olubori olubori ni e ko si ogun to le bori e tori pe ninu Kristi ni isegun wa Kristi to ni isegun re nigba ti wo ti wa je emi kan pelu re yen en ti o ya yin a ma wo tumo tori pe oye ibasepo pelu Kristi o yi opolopo wa se mo pe bi mo se so yi o dabi nti pe ah elomi ani ah eleyi o is too simple to believe o yes there is simplicity in Christ. There is what? Simplicity in Christ. Tori pe ogbekele Christian yen gala pe ni life on la pe ni iye. Effort ye na pe ni debt. Gbogbo la kakati yen debt ni. Me emi je emi kan na pelu Christi. Emi je emi kan na pelu Christi. En ti o wa hale mo. Ngbo ba pe won wa bo pe iru ogun wo lo nlo gan. Tori mo ti se won ti se won ori bi ko ye wa won ori omu wale ale ko ma so ni kona gbe awe ngbona po awon bi ti sogun ti e mo ba pe won wa bo pe e da bo n to ma pe yen bo lo ti je gan na ni se ba mi so wi pe ke mu nkan kan wa ni se pe ko ojo ni se pe wa ran kankan mo fi oro olohun ye yin ti eyin na le fi enu ara yin so ke si ri yato eni kalo ngboja kale awon eyan wa nwa ah so pe iwa ti Kristi je kankan na emi kan ni mi pelu Kristi se mi nte si waju emi kan ni mi pelu Kristi mo ri oju rere emi kan ni mi pelu Kristi ona mi la emi kan ni mi pelu Kristi gbogbo nti mo fe la nfi fun mi emi kan ni mi pelu Kristi o ma ni ola keni kan to so pe ogun dire kan bo ja ngba to ti mo pe emi kan na ni o pelu Kristi eyo mo otito to yo so yin do minera tori pe o ti je emi kan na pelu Kristi atu osile loruko Jesu gba idande gbogbo eto re ko pada ti olowo Jesu Kristi oluwa wa
1: Igbagbo wa ni wipe oro Olorun ti e tetisi si loni ti so yin dalabuku fun e darapo mo wa lose to nbo ni bi Olorun yo tun ti pese iranse re sile Pastor Bay

0: FM 94.9.
1: Laughter House.
0: Orioke Tete Premier.
1: Mokola Ibadan.
0: Ẹ̀ṣin ló lérè sísá, ìròdẹ̀dẹ̀ ní tòdẹ̀. Ètò tó pójú owó kò nílò àyẹ̀nú kiri. Gbèsè 32 FM 94.9.
1: Laughter House. Orioke Tete Premier. Mokola Ibadan.
2: Ọ̀jẹ̀ ti kúrò ní tànà, egun ti dòwó. 32 FM 94.9. Laughter House, orí òkè téńté Premier, Mọ́kọ́lá, Ìbàdàn.
0: Kákàkà àpáta, kò ṣe fi wé koko kòrókò. Ìfò labalábá sì yàtọ̀ sí tẹ́yẹ àwòdì. Bẹ́yẹ bá wá jura wọn lọ, ẹ̀jẹ̀ akansara solongo. 32 FM 94.9.
1: Laughter House, orí òkè téńté Premier, Mọ́kọ́lá, Ìbàdàn.
0: Kákàkà àpáta, kò ṣe fi wé koko kòrókò. Ìfò labalábá sì yàtọ̀ sí tẹ́yẹ àwòdì. Bẹ́yẹ bá wá jura wọn lọ, ẹ̀jẹ̀ akansara solongo. 32 FM 94.9.
1: Laughter House, orí òkè téńté Premier, Mọ́kọ́lá, Ìbàdàn.

0: pẹ̀lú ọpẹ́ fún Ọlọ́run. Torí tí wọ́n ṣe nítorí tí àánú wọn dó láéláé, àmì ènìyàn bá máa yan Ọlọ́run nítorí tí wọ́n ṣeun, torí tí àánú wọn dó láéláé. Fún àánú tí ó pọ̀ bí iyanrìn tí a ń gbà lójoojúmọ́ láti ṣe ètò orin àkọ́kọ́ nínú gbọ̀ngàn tuntun ilé ẹ̀rí ẹ̀rín kéèké ní orí òkè téńté mọ́kọ́lá. A fẹ́ pé ìwà láàyè Ọlọ́run wá sí orí ètò tó títòní. Adúgbò Comfort wà ń bí oní òka bíbélì fún mi o. Ká sinmi White Jugba ó ní social media wọ́n mẹ́rí. Ní Taiwo Teko Balade ẹ wò wá Life and Direct. Kódà ẹ lè rí wa wò lórí Apostle Teko Bon TikTok. Tàbí kí ẹ wò mí ní Life and Direct 32FN949 Fẹ̀yẹ on Facebook. A wà lórí Radio Garden. Abdulsalam ọmọ mi wà ń bí ọmọ mi dáadáa. Abdulsalam ojú ẹ mẹ́rin. A kọ orin ìyìn méjì torí tí Ọlọ́run ṣe nítorí tí àánú wọn dó láéláé. Tó mú kí ọjọ́ òní kó ṣojú wa. Aṣílé o. Ọlọ́run tó mú wa kó ní ilé ayé àbí ibi tá a gbé ń yálé gbé. Adékénání ti wà. Ilẹ̀ tí ń sàn fún wàrà àti fún oyin. Agbára mú kí ọwọ́ kó yí padà fún 32FM. Wọn ò sìn ìlú mọ́ o. Wọ́n délẹ̀ lérí tiwọn. Arúgbọ́lọ́wọ́ bàbá wa tí wọ́n ṣíwájú àwọn ni Mose. Èmi wá dúró gẹ́gẹ́ bíi Joshua. Bàbá wa bí oyè, ẹ̀mí yóò gùn o, ẹ̀rẹ̀mí lò ó. Ibi yóò pa ẹ̀ka káàkiri gbogbo àgbáyé, á di ọjà tí gbogbo àgbáyé ná. Ojúkójú ògbọ̀rọ̀ wò ó. Ojú tán bá fi wò ó nìkan mọ́ bá o. Gbogbo àwa olóríire àwa ìjọ orí afẹ́fẹ́ àkọ́kọ́ rú ẹni orílẹ̀-èdè Nàìjíríà ìjọ tí kò fi tẹ̀sí tàbí ti ẹ̀yà ṣe ìjọ ìlú kan bẹ̀rẹ̀ pé kí a máa ṣe ìsìn aago márùn-ún dájí ìjọ ìlú bẹ̀rẹ̀ pé ká kọ́kọ́ máa sọ ẹ̀rí lórí rédíò gẹ́gẹ́ bí àlàálẹ̀ àwọn tí wọ́n rí sí ètò ìgbóhùnsáfẹ́fẹ́ Dr. Apostle Tábàládé ló kọ́ mi. Àmú ìwé orin wa kọ orin méjì láti pe ìwà láàyè Ọlọ́run sọ̀kalẹ̀. Orin àkọ́kọ́ Jésù yóò jọba. Ìwé orin ìjọ apostolic ti Kristi 431 Adégòkè. Oya ẹ kàwé kí ló wà mẹ́.
1: Òun ó sì jọba látòkun dí òkun.
0: Jésù yóò jọba.
1: Jésù yóò jọba ní gbogbo.
0: Yes.
1: Ibi tá a bá lè rí òòrùn.
0: Yes.
1: Jọba rẹ̀ yóò tàn káàkiri.
0: Yóò tàn káàkiri.
1: Jọba rẹ̀ kí ò ní pẹ̀kun.
0: Kí ò ní pẹ̀kun. Kété tí ìyẹn bá lọ tán, á mú orin kejì. Gbogbo ayé gbé Jésù ga. Nínú ìwé orin ìjọ apostolic ti Kristi 77. Kí ni ìyẹn náà sọ?
1: O ni
0: Olúwa àwọn Olúwa.
1: Àti ọba àwọn ọba.
0: Àti àwọn ọba àwọn ọba.
1: Gbogbo ayé gbé Jésù ga.
0: Gbogbo ayé gbé Jésù ga.
1: Angẹ́lì ẹ̀wọ́ lẹ̀ fún.
0: Angẹ́lì ẹ̀wọ́ lẹ̀ fún.
1: Ẹ mú adé ọba rẹ̀ wá.
0: Ẹ mú adé ọba rẹ̀ wá.
1: Ṣé lọ́ba àwọn ọba.
0: Ṣé lọ́ba àwọn ọba. A kọ orin ìyìn méjì yìí. A fi yin Ọlọ́run. Torí tí wọ́n ṣe torí tí àánú wọn dó láéláé. Láti mú wa sí ilẹ̀ tí ń sàn fún wàrà àti fún oyin. Mo gbà á ládùúrà pé gbogbo ẹ̀yin tí ẹ rí àmì ṣe á mú ẹ̀yin náà dé ilẹ̀ tí ń sùn fún wàrà àti fún oyin. Ó jẹ́ ìṣàmí ò ní yálé gbé mọ́ o. Wọ́n tó sì ń kọ́ lọ ẹ ti ò ní bá. Wọ́n tí ẹ ti bá mo ṣí ẹ ti kúrò lórúkọ Jésù. Ẹnìkan ní èyí àti ṣe rí bẹ́ẹ̀ ohun ẹ̀ṣẹ́ ni. Wúndí àkàlà sọ pé yóò bí ọmọkùnrin. Ó wá ń sọ fún áńgẹ́lì yẹn pé òun tóun ò tí ì mọkùnrin ó ní èyí àti ṣe rí bẹ́ẹ̀ ohun ẹ̀ṣẹ̀ ni ó ní okò délé rẹ̀ lọ́dún ó ní òun àti ṣe rí bẹ́ẹ̀ owó ilé tó sàn iná ní ọjà sàn gbẹ̀yìn fún ọ ó ní èyí àti ṣe rí bẹ́ẹ̀ ohun èṣù ni to ba so fun alagba bi oye pe ah ode ori apata genge to ga julo ni mo kon laba ibayi o mo wo gogo le ise radio to wa ni ibadan yi o olorun o ta sodun kan o ajura wa lo o ni le ri pa oni ba olorun pe ogo won tama ni baba e nbo mokola e ko le awoshifila baba ina ni iyo ati se ri be awon o ti e le so tori pe oni gbagbo ododo ni won awa mu yorin wa akorin mejeji yi awon oga akorin wa Abdul Salam yo saju orin wa ti ajugba e je ka mu yorin wa Jesu yo joba

0: burú mi gbogbo gẹ́gẹ́ bá ti ní ká ṣe mo máa ń ṣe jáde mọ́ra ànúgbà lórí ọmọ mi tí ó dọ̀kú jáde ẹ̀ṣẹ́ mo dúpẹ́dúpẹ́ o iṣẹ́ ìránṣẹ́ yóò máa tẹ̀síwájú jáde mo ṣàárọ̀ ànúgbà gbogbo ọ̀nà lórí ọjà mi mọ̀ra ànúgbà tí wọ́n ti dé ṣọ́ọ̀bù rẹ̀ omi àpẹẹrẹ gbàgbọ́ mi tí wọ́n ti fi wọ́n káńtà mi màá ní ọlọ́run tẹ́ wà lálẹ́ tí kìí jẹ níbẹ̀ ní kí n rà ànúgbà lónìí máa darí kọ́sítọ́mà yọ wá jáde máa ṣàárẹ̀ owó ọlọ́run nínú ayé mi ní gbogbo ọ̀nà lójoojúmọ́ ọ̀rọ̀ ọlọ́run nínú ayé mi jáde ẹṣẹ́ gan mo dúpẹ́ o ẹṣẹ́ ní gbogbo ọ̀nà mo rọ́wọ́ ọlọ́run iṣẹ́ ìránṣẹ́ yín yóò máa lọ síwájú ẹ fi ológun ṣeré jẹ o ẹni fi ẹ̀mí ẹni fi ṣiṣẹ́ ìránṣẹ́ o ẹ̀mí àwọn ọmọ yín ẹni fi ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ ṣe gan adúpẹ́ o.
1: ìró ọlá ẹ jẹ́ ká máa darí ògo padà sọ́dọ̀ ọlọ́run tẹ́ ẹ̀ ń sọ yé mi kòríta tọmọ yín lọ ló ń sọ ẹlòmíì di odi ló ń fọ ẹlòmíì lójú tí gbogbo wa dẹ̀ mọ̀ kárípẹ́ lọ́wọ́ irúgbìn ìta fi ń fẹ́ ibi dànù àtàwọn apẹ̀rẹ̀ ìpapò wa tí ọlọ́run ń bá rìn ogun yìí ò ní gbérí mọ́ gbogbo abẹ́ a máa yé a ní fojúsùn kọ́ ọmọ ohun tẹ́ ẹ̀ sọ yé mi púpọ̀ púpọ̀ nínú àwọn ẹ̀dí tó dájú tẹ́ ẹ fi ránṣẹ́ yìí jésù ti gbé ogun yẹn mi a ò ní sọ mọ́ nù ẹ wà lálàáfíà títí o.
0: nọmba mi ni 081333. wọ́n ti.
2: ẹlẹ́ o dárí ẹ káàárọ̀ sá ẹ kú iṣẹ́ olúwa olóòótọ́ bàbá máa ràn yín lọ́wọ́ sá mista tijani ni sá olúwa máa ràn yín lọ́wọ́ sá. mo ní dádì mo fẹ́ ṣàlàyé nǹkan fún yín láti bí ọjọ́ mélòó kan ni mo notice pé ara mi ṣáà máa ń wí tí n bá ń lọ mo notice pé ìjọ kan ọ̀dà ìkẹjọ yẹn mo lánlàá wọ́n fi àkóhán àwọn nǹkan sí ara lójú ọrùn lóṣooṣù wá jìjàjì sílẹ̀ mọ́ tí mo parí pé àbáyé mo ní kí n sùn báyìí mo ṣáà dìgbà ara mi kan week mo notice pé mi lè jáde ìjọ yẹn mọ́ rárá fact mo dọ́ sọ tí mo ṣe gbogbo ẹ̀ so wọ́n náà nǹkan táwọn èèyàn sọ wọ́n sọ pé ọ̀fà ni torí tí n bá dúró báyìí wá lórí ìdúró báyìí adá ìpè kí n ṣubú tóògùn wọn máa bò mí adá ìpè bí a kì í ṣubú ọ̀dẹ̀ ló sọ́spítà mo ti gbìyànjú láti tọ́jú ẹ̀ bó ṣì tún ṣe mí náà díẹ̀díẹ̀ tí n bá dúró báyìí gbẹ̀mí àtàlágùn yẹn ti kẹ́yìn tí ẹ máa làágùn yẹn ti ó ti reduce ṣùgbọ́n tí n bá dúró báyìí gbogbo yọkàn mọ̀rẹ́ mi láti ná ara ẹ̀ kí n ṣubú ara ẹ̀ kí n ka palẹ̀ mọ́lẹ̀ lẹ́yìn kí n fẹ́ pè mí lẹ́lẹ́ fẹ́ pè mí ṣubú. so dáde ẹjọ́ tí ọlọ́run sá ọlọ́run
3: ẹkú ìṣòlù ọlọ́mọrin lọ́wọ́ mista tijani ni mo ní mo fẹ́ dúpẹ́ oore ni nípa ẹ̀mí ni mo sọ pé mo lálàá kan pé bí àwọn dànkan sí mi lára àwọn táyàn lọ fà bí tí n bá dúró báyọ̀ dàgbẹ́ kí n ṣubú ara mi mọ̀ wá ṣòṣòṣòṣòṣòṣò tí ó tẹ́ fún mi ní ìtọ́ni ìtọ́ni tẹ́ fún mi mo ti ṣe so mi bá ti wá dúpẹ́ láti bí ọjọ́ mélòó kan ṣùgbọ́n mo ń wo pé kíní yẹn kí n wojú ẹ̀ kí n wojú ẹ̀ kí n wojú ẹ̀ kí n wojú ẹ̀ mo wá sí rí pé kíní yẹn ti lọ tán pátápátá ara mi ò wá ṣoṣù mọ tí mo fẹ dúró mo lè dúró 30 minutes mo lè dúró 1 hour so mo dúpẹ lọwọ yín ṣé ìrìnàṣẹ yín mà tí mo ṣíwájú o mo dúpẹ mo tẹlé tọ ní tẹ fún mi ọlọrun ṣì bá mi mú ogun ọfà burúkú pọ nù mi ẹdẹjẹ ara mi olúwa ṣeun mo dúpẹ lọwọ yín mo mọ lórí ṣé ìrìnàṣẹ yín mà tẹsíwájú o ẹni ṣiṣẹ ṣe o ẹ ṣe mo dúpẹ sá o ọlọrun tó ọmọ ara yín lọwọ sá o ẹ ṣe o.
1: dọ́dá aliu tijani agbára mú kí ọwọ́ yí padà nìyẹn ọwọ́ kan ló wá látọjú oorun tó gbé ní tí ò dá sí iná ra ṣùgbọ́n ọwọ́ ọlọ́run wá ó sọ ibi dire agbára mú kí ọwọ́ kó yí padà gbogbogbò jẹ́ tọlọ́run ogun yẹn ti ṣẹ́ nìyẹn ẹ ò lè rí i mọ́ torúkọ jésù kò dẹ̀ sí àṣírí kan bẹ́ẹ̀ ìràpadà yìí náà ni pélé ní ìràpadà ẹ̀mí ènìyàn ni ọrọ̀ tá à ń ṣe pẹ̀lú májẹ̀mú yẹn torúkọ jésù wọ́n tó bá fẹ́ wá láti gbá yàn mọ́ yín mú látọjú ọ̀run ọwọ́ yẹn kò gbẹ̀dà ogun yẹn kí jésù lọ àkó gbé mi pátápátá kò ní gbérí mọ́.
4: àkúsí ni èmi ọpọ ẹ láṣẹ lókè ẹfẹ lágbára náà lọ́wọ́n owó wà á fún mi owó dẹ́yìn náà sí fún wa ẹ dákun bàbá ẹ dákun àṣàánú mi mo máa jẹ gbèsè kọ mo ń wá kiri ní ìrọ náà tí màá fi sọ pọ́ọ̀lù èyí dẹ̀ ní gáídíláìn tí wọ́n fẹ́ gbà á ẹ dákun ẹ fún mi nítọ̀ni kójú má tèmi láàrin òpèrè àṣàánú mi ẹ dákun.
5: ẹ ti ní tá a bá ti ṣe ọwọ́ ọlọ́run kó yí ọwọ́ padà pé ká pè pé ẹ máa fún aládùúrà mo ti ṣe sà àtàrọ bíi ìràpadà ẹ̀mí mo ti ṣe ẹ ṣe gàṣà lọ́pẹ́ fún wa.
4: ó ti ṣe bàbá ti ṣe ó ti ṣe bàbá ti ṣe ohun tí ó bá mi lẹ́rù bàbá ti ṣe ó ti ṣe ó ti ṣe.

0: ṣe wọlé tán ní kí má wọrí tó kó ilé fún mi yẹn o tí mo lọ fi sọ gbèsè yẹn ní iṣẹ sí o bàbá mi ẹ ṣe o ẹmí fọmọ ṣiṣẹ ìránṣẹ ẹmí fàyà ṣe ẹmí yẹn àgùn fún àẹkọ ajẹ pẹpẹpẹpẹ ilé ológo tá à ń lé àádébẹ ẹ ṣe gan làláhọlà ọlápàtà ìlàbìlẹ.
1: Agbára pààrọ̀ ọwọ́ nìyẹn, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí wọ́n fún wa ní wíbẹ̀ jẹ́bẹ̀. Pápá ìtọ́ ni ẹ̀mí mọ́gbà tá a náà bá ti ṣe ní ti àlèṣe Ọlọ́run wájú ní táwa náà ò lè ṣe. Ogun afiniṣẹ́ sí oníṣẹ̀lẹ̀ sí yín. Látò ní ẹ̀yìn ẹ̀ máa ń rin orílẹ̀-èdè. Ọwọ́ yín mo àná ń tiẹ̀. Àdáwọlé yín kó yọrí sáyọ ẹ ò ní jẹ gbèsè mọ́. A dúpẹ́ lọ́wọ́ tí ó ràn yín lọ́wọ́. Ọwọ́ ìṣòro ni ọwọ́ tí náà kó bẹ̀rẹ̀ sí ní rin orílẹ̀-èdè. Kẹ́ ẹ máa gbégbé ìrọ̀lú látòní lọ. Ẹ ò ní rogun afiniṣẹ́ sí o. Àmì.
2: Máa wo mi bí mo ṣe fẹ́ yín.
3: Mo ń gbọ́ ká ti tú ẹ fẹ́.
4: 32 FM 94.9.
1: Káàbọ̀ padà. Aago mẹ́wàá kọjá ìṣẹ́jú mẹ́ta níléeṣẹ́ wa ń bí.
3: Ọkọ mi kì í ọba.
1: 32FN949 on Facebook.
3: Ọkọ mi kì
1: í. 32FN94.9 frequency. Orin àti ẹ̀rí rẹ̀.
3: Ọkọ mi mọ̀.
1: Ní ilé àwọn ẹ̀rí.
3: Ọkọ mi mọ̀.
1: Lórí òkè téńté.
3: Ọkọ mi.
1: Lẹ́yìn Premier Lawa.

ọwọ́ olúwa ń bẹ lára mi láàárọ̀ yìí. Bí ọwọ́ olúwa ti wà lọ́wọ́ wòlíì Elijah lẹ́yìn tí ọ̀dá dá agbára wa mú kí ọwọ́ kó yí padà fún Elijah. Ọlọ́run lọ bá wòlíì ó ní kó lọ bá opó Sarifati òfin ìṣẹ̀dá tí Jésù kọ wọn ó ní ẹ fi fún ni a ó sì fi fún yín òṣùwọ̀n dáradára àkìmọ́lẹ̀ àti àmì pọ̀ láfihàn kó àyà yín òfin ìṣẹ̀dá ni ó sì ń taari ṣe sí. Ọwọ́ pààrọ̀ ọwọ́ fún wòlíì Elijah nígbà tí ò sí nǹkan kan mọ́. Bẹ́ẹ̀ náà ni mo ní oríṣiríṣi ọwọ́ méjì la rí lé àwùjọ wa. A rí àwọn ọwọ́ kan tí wọ́n ń yín àwọn èèyàn. A rí àwọn ọwọ́ kan tí wọ́n ń fìyà já àwọn èèyàn. Ọwọ́ Farao. Ọwọ́ tó ń dìkọ ẹrù èèyàn. Abáde ẹnikẹ́ni tó gbé ọwọ́ Farao láti pọn ayé rẹ lójú àti ọwọ́ àtọlọ́wọ́ kò gbẹ̀dànù. Ọwọ́ yìí ló mú wòlíì Elijah. Ó ní òjò lẹ́yìn ọ̀dá ó ní òjò yóò rọ̀. Elijah ń fẹsẹ̀ rìn áàbùgun kẹ̀kẹ́. Elijah tó fẹsẹ̀ rìn tún ṣíwájú áàbùdó orí òkè. Ọwọ́ kan yóò gbé ọ láti pò ẹ̀yìn wá sí ipò wájú. Òfin ìṣẹ̀dá ọ́fíìsì ilẹ̀kùn tó lè rí gbà ni o. A fẹ́ lọ sáwùjọ wa ń bọ̀. Màmá kan ò mọ̀ pé àwọn ní ọ̀la wọ́n tẹ̀lé òfin ìṣẹ̀dá láwùjọ wa. Ohun tó kù tí ayé ó jẹ ló lọ rà ló bá pàdé ẹnìkan ó dé jẹ́ tẹ̀já lọ sáwùjọ wa. Mo ní ọ̀la mo ní ọ̀la mo ní ọ̀la mo ń bọ̀.

0: fẹnu kò pé ní gbogbo Sunday kẹta kẹta nínú oṣù a ma padẹ ní gbọ̀ngàn wa ti on the 17 yẹn ní ijọ mẹjọ yìí mo fẹ́ àmẹ́ gbogbo àwọn tán bá ní orí ọ̀fẹ́ láti débẹ̀ iṣẹ́ tí ìfẹ̀múrìyàn ń ṣe ni pé ó ń ba àjàgà jẹ́ gbogbo àjàgà tí ò jẹ́ kí orí àkójọ gbogbo àjàgà tí ò jẹ́ kí oní àṣeyọrí gbogbo owó òkúta láàfinà gbọ̀n jábọ́ ọwọ́ rẹ̀ yóò dọ̀wọ́ aláṣeyọrí mo sọ pé lóhun tèmi kì í fi ọ̀pẹ èèyàn jagun wọn bá àwọn tá a bá rí àyè láti àkóbò ojú orin tá a bá gbọ́kadà ẹni ilé láńlẹ́yìn ẹbẹ̀rẹ̀ gbọ̀ngàn àwọn ẹ̀rí tóótò tìrì náà ni mi ò ní ju táìmù yẹn lọ ó dé ẹjá lọ sáwùjọ wa ẹjá wo ọwọ́ kan tó pààrọ̀ ọwọ́ ọwọ́ pààrọ̀ ọwọ́ white ẹjá darapọ̀ pẹ̀lú taiwo tẹ̀kú balàdán on facebook ọwọ́ pààrọ̀ ọwọ́ ó yá jùgbà.
1: ẹ kú dédé àkókò yìí gẹ́gẹ́ bí a ti ṣe mọ ipò tí orílẹ̀-èdè bá wà ilẹ̀ tí ń sàn fún wa láti fún yín sóbẹ̀ tí ọmọ ẹlẹ́ran jẹ́gun ẹran tí ọmọ aláṣọ ń wá kísà wọ́n mọ ní ìgbàgbọ́ pé sọmọ olóòkú bẹ́ẹ̀ ni a ò ní sin pẹ̀lú òkú rẹ̀ àti pẹ̀lú ẹ̀mí tó jẹ ọ̀hún ó ń bọ̀ wá jẹ ọ̀pọ̀ nígbà tí orílẹ̀-èdè yìí bá dá gbogbo ẹ̀yin tí ẹ rí àmì ṣe ẹ̀yin tí ẹ rí mi gbọ́ yìí a ò ní fẹ́nikẹ́ni ṣàwátì àti sùnmọ́ tán ẹ bá lọ sí àwùjọ wa ni mo ti sọ pé oríṣi ọwọ́ méjì ló wà ní àwùjọ wa a rí àwọn ọwọ́ tí wọ́n máa ń fi ìyá jẹyàn ọwọ́ tó ń gbé ẹ̀mí fáráwọ̀ tí wọ́n ń dínkù ẹ̀rù wà bóyá nípasẹ̀ ìjọba ńláyìíká tàbí ibi tá à ń gbé bẹ́ẹ̀ dẹ̀ ní a rí àwọn ọwọ́ tí wọ́n ń wí orílẹ̀-èdè tí wọ́n ń ṣàánú wọ́n bí bẹ́ẹ̀ sọ pé ẹ fi fún ni a ó sì fi fún yín òṣùwọ̀n dáradára àkímọ́lẹ̀ àti àmìpọ̀ láàfihàn pọ́n àyà rẹ̀ òṣùwọ̀n tó bá fi wọn láàfihàn padà fún òfin ìṣẹ̀dá nìyẹn law of nation ohun tó bá gbìn ló máa bá ká máa ọwọ́ tí ń ra ìkejì lọ́wọ́ ẹ fi fún mi a sì fi fún yín ó ní àwọn owó kan wà tí wọ́n jáde ní orílẹ̀-èdè tó jẹ́ pé gẹ́gẹ́ bíi frank ẹ jẹ́ kí n kí ọlá fọ́ni comedy ó kù fi tí ọmọ ènìyàn ṣe ó kọ káàkiri credit your jobs and well done ẹja lọ sáwùjọ wa farabalẹ̀ mo sì ní máyò farabalẹ̀ gbọ́ dáadáa a fi fún yín a sì fi fún yín ẹ gbọ́ síwájú.
2: Ẹ kọ́ta o. Máma ìjọ ń fẹ́. Ṣé
3: o sì ń fa
2: o? Ah kò sí ọkọ ma.
3: Ìyáwó mi jọ sí
2: o. Ìjọ ń fẹ́ báyìí sọ̀rọ̀ ni ma.
3: Mo ń gbọ́.
2: Ṣé ibẹ̀ ṣe ń wò mí oníṣẹ́ oṣù ni mí. So o ti ma tó bíyà bíi oṣù bíi mẹ́ta sí mẹ́rin tí àwọn kan ti ń jẹ wá lówó oṣù. Nǹkan tó ń pa mí lẹ́kùn fẹ́ báyìí sọ.
3: Ọlọ́run mi já rógun ẹkún o.
2: Ṣé rí ẹ̀gbọ́n mi ti mú wá wẹ̀gbọ́n mi báyìí ni. Wọ́n rò pé mi ibi ti bá tẹ̀ rẹ́gbọ́n mi yẹn. Bẹ́ẹ̀ tẹ̀lé fún mi ráìsì àbí sẹ̀mú àbí gàrí tán kìtẹ̀ gbé lọ sí ilé. Mo dẹ̀ níyàwó mo lọ́mọ le. Gbogbo nǹkan báyìí
3: kókó. Ọlọ́run mi jẹ́ odogiri fún wa o.
2: Àmì ṣé
3: o. Ọlọ́run á ṣàánú wa o.
2: Ẹjọ́
3: Nàìjíríà yìí Ọlọ́run kó gbà wá lọ́wọ́ wọn ni o.
2: Àmì.
3: Ìlú tó ń ṣàn fún wàrà tó yín tí wọn tún lè sanwó òṣìṣẹ́. Orí pé Ọlọ́run kó ṣàánú wa lókù báyìí.
2: Bí ṣe máa ràn mí lọ́wọ́ ni mo ti bá ẹjọ́ tó Ọlọ́run ẹ ṣàánú máa mi.
3: A ní sùúrù èmi náà lọ́mọ kò sí nǹkan tí mo lè ṣe ṣé wàá gbọ́ oúnjẹ yìí ṣé wàá mánèjì ló bá mi gbé fún ọmọ kékeré yẹn nílé bíbí má pa ọmọ kékeré.
2: Ṣé bá gbà lọ́wọ́ yín
3: play. Mo fún ẹ ní ọkàn mi yọ̀ǹda ẹ̀ torí mi náà láwọn ọmọ tán wá bẹ̀ tí mo dẹ̀ ń fún wọn níwọ̀n bá tágbára bá ká ìlú.
2: Ẹ ṣe gan.
3: Nígbà yóò lè ṣíwo mo lọ ra nbẹ yẹn ní ìsìn ni mo ń bọ̀
2: yìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín o.
3: Ráìsì ló wà nbẹ. Ìjọ tó wà nbẹ nìyẹn.
2: Ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín.
3: Ọlọ́run gbà wá ni. Àbí kò tójú súyàn.
2: Bẹ́ẹ̀ni.
3: Nígbà tí odidi èèyàn bí yín báyìí. Tẹ máa ṣiṣẹ́ oṣù mẹ́fà oṣù mẹ́rin oṣù márùn-ún tí Nàìjíríà ò sanwó oṣù. Kí ná fẹ́ kọ́ mọ jẹ kíyàwó jẹ ìwọ fúnra gan tó ń lọ bíṣẹ́ kí ná fẹ́ kó jẹ. Ọlọ́run là ń bẹ̀ ni kọ́lọ́run kó jọ kó ṣàánú wa kó wọlé látòkè kó gbà wá lọ́wọ́ àwọn afìyàjẹni láìṣẹ̀ láìròyìn.
2: Màámi ẹjọ nǹkan tó wá kù kọ ó kù kọ ẹ̀kọ́ ẹ̀kọ́ ma ṣe ibẹ̀ ṣe ń wò mí tí bá ní kí n gbóúnjẹ náà délé ó lè tó ọ̀la gan tó délé. Ṣé bí màá ṣe tẹ̀sí fi gbé mọ́tò délé ó kú báyìí ẹjọ tó Ọlọ́run tó bá tẹ̀lé fún mi anything kì í fi gbé mọ́tò délé ẹjọ tó Ọlọ́run.
3: Ìdẹ̀wálóhùn kankan lọ́wọ́ ń bì í mọ́ o àfi ṣẹ́ńjì tí mo gbà ní di oúnjẹ bi 500 naira yi se kin ti wa manage fi wo moto gba ko fi wo moto lo le gba fi wo moto lo le
2: ah
3: mo fun eni okan mi yonda e yo to ni mo so fun e nitori pe tin ba ni ki ma woju eye mi na bu sekun ni mama sun kun
2: ah mami e se gan do ti
3: won no worry ki de le olohun gba ju agogo wa
2: ami ami eh ma
3: olohun a sha nu
2: mami eh unje de vejela oni yin aro yin
3: olohun a se
2: o te ah ki o le ki le veje nli mami
3: eh emi si ni gari die nle mi ba de bo sodo awon to wa legbegbe wa yin tin ba ni fun mi sugar 50 naira o epa 50 naira a fun mi
2: ojo ni tin mami
3: tete ma le le tori omo yen momo ago woye nkan ta go winis ebi ati ma po omo kekere
2: yin mi se gan si do mu dupe lo yin
3: o ni di baba mi
2: se gan mu dupe lo
3: o ti su awa gan ta dagba sugbon ti ko ba ide ai mama gbinanju na
2: mami ejo mi loju gan o olu ejo mi loju gan as in ko so lowo yin e lo ran jaro e tu wa gbun je ne se gbe fun mi to ki mo so pe e bi n pa mi mo lo mo le mo ni yawo nle o wa jo mi loju pe iyan bi tin bayi si wa nu aye yi ah ma me jo mi loju
3: olohun ni nitori christiani gidi le mi
2: ah
3: ta olohun fun ni ore ofe lati ma se anu fun opolopo ti o mo pe se anu ni jesu wa se to fi ku lori igi fa wa na ehn awa ta wa leyin e na gbodo sanu omo ni keji
2: ma me jo ni tin
1: e kaabo pada e woru iya agbalagba yi o ni emi isore awon kan wa won fun ka won ni si awon kan si ati won awo kike da ni on to ba si lo ma gba owo to won orilede owo to fi fun ah owo asori won si wa ti mi ni ori loni won lo se nikan lori on to ba gbe on lo ka owo orilede ti kun owo orilede to so fun ara ti fun yin sibe ti o menemo de gbe olorun e mu ki agbara ko parowo

0: ọlọ́run yóò mú kí agbára kó pàrọ̀ wọ lórílẹ̀‐èdè yìí. Tẹ́ bá rí bọ́n ṣe ń fi ìyá jẹ àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ní gúúsù Áfíríkà. Ó tẹ̀ ẹ̀dá ìwòwo àwọn ọmọbìnrin méjì kan síta. Ẹ má sọ darú ẹ̀ sọ́dọ̀ mi mọ́ o. Wọ́n ń tẹ̀ wọ́n báṣubàṣu. Wọ́n àwọn wọ̀nyí náà ti gbàgbé pé òṣùwọ̀n tí àwọn fi wọ́n wọ́n sì ń bọ̀ wá fi wọ́n fún àwọn náà padà. Kò sí ní ta fẹ́ rí ṣe. Ẹrántí ọdún tí Nàìjíríà ní Ghana must go. Mo kò ní ọmọ àgbélọ́rùn lọ oko. Mo wà ní secondary school nígbà yẹn. Àwọn Ghana àwọn Ghanaian teachers wa nígbà yẹn. Wọ́n rántí Mr. Owusumesa. O ni mathematics teacher, o tún kọ́ chemistry. Mr. Appiah. Commerce. Mr. Ewu Geography. Bẹ́ẹ̀ ni wọ́n ń gbádùn. Ìjọba Jákàndé nígbà yẹn. Ra mọ́tò fún wọn, wọ́n gba ilé fún wọn. Àwa Nàìjíríà náà wá wò pé àkílódé. Ẹkọ́nọ́mì wa ti bẹ̀rẹ̀ sí ní sorí kodò ńgbà yẹn. Lẹ́yìn tí wọ́n gba ìjọba lọ́wọ́ àwọn ṣàgàrí. Lóde Ghana must go. Ẹran ti pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà. Ghana náà ni Nàìjíríà must go. Ẹ̀sán ni. Gbogbo ohun tí South Africa ń ṣe fún àwọn èèyàn dúdú yìí. Àkókò ń bọ̀ wọ́n á ṣe òfin. Kí ni Jésù sọ? Luke 6:38 ẹ kàwé.
1: Ẹ fi fún ni.
0: Ṣé rẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ló fi kọ́?
1: Bẹ́ẹ̀ni
0: sọ. Ọ̀rọ̀ ẹnu Jésù nìyẹn o. Ó yá ẹ fi fún ni.
1: A sì fi fún yín. Tó
0: bá fún ìyàwó náà rí gbà ẹ kàwé.
1: Òṣùwọ̀n dáradára.
0: Bó bá ṣe ṣe tó. Bó ṣe
1: àkìmọ́lẹ̀.
0: Bó ṣe kà náà ni kì í mọ́lẹ̀ dáadáa. Bó ṣe rere kì í mọ́lẹ̀. Bó ṣe owó ló fẹ́ fún yàn kì í mọ́lẹ̀ àti àmì pọ̀ ẹ kàwé.
1: Àkúnwọ́ sílẹ̀.
0: Bó bá ṣe lè ṣe tó ni àtúrí àtìkà.
1: Ní àwọn sí àyà yín.
0: O là á fi wọn padà
1: fún wọn. Nítorí òṣùwọ̀n náà tí ẹ̀yin fi wọ̀n.
0: Òṣùwọ̀n tó bá fi wọ̀n.
1: O ní àpadà fi wọ̀n
0: fún yín. Òfin ìṣẹ̀dá ni. Ohun tí ìyá yẹn ṣe ni ọ̀pọ̀lọpọ̀ ń da Jésù mọ́ ẹ̀sìn. Ẹ̀sìn là ń practice our practice Christianity. Àwọn Kristẹni ni a fi wàjọ Jésù lẹ́tọ̀ yóò ṣe fi ti ẹ̀sìn ṣe. Ẹ̀tọ̀ yìí mo gbé lórí Kristo àpáta ni. Ẹ rí pé ìpéjọ tá ń gbé ẹ̀rí àwọn oníjàbù ń bẹ̀ ẹ̀rí àwọn ẹlẹ́yàgbé ń bẹ̀. Ó bẹ̀ ẹ̀rí àwọn oníṣẹ̀ṣe ń bẹ̀. Ọ̀rọ̀ Jésù kọjọ́ ọ̀rọ̀ ẹ̀sìn o. Ó náà ni mo fi ń ràn yín mọ́tò dànù. Ẹ wo obìnrin lẹ́yìn tí ọ̀dà dá. Ọlọ́run sọ fún wòlíì Elijah pé kó lọ bá opó kan Sarafati. Ohun tó kù tí opó ìyá àtọmọ rẹ̀ yóò jẹ ló kù. Bámi bámi kàwé. 1 Kings 17. Ṣé ọ ti débẹ̀? Ẹ bá mi wo ẹsẹ̀ kẹrin láyé.
1: Ọlọ́run Sọ́lì wí. Ìkòkò ìyẹ̀fun náà kì yóò ṣòfò.
0: Ìṣòfò ìyẹ̀fun náà kì yóò ṣòfò. Ẹ gbé láti ìbẹ̀rẹ̀. Ibi tí ó ti wá báyìí pé kókó kọ́ ṣe tèmi ná. Ẹ kàwé.
1: Ó sì dìde.
0: Ó dìde.
1: Ó sì lá sáré fàtì.
0: Yes.
1: Nígbà tó sì dé bodè ìlú náà.
0: Yes.
1: Kíyèsí.
0: Kíyèsí.
1: Obìnrin opó kan sa igi jọ níbẹ̀.
0: N tó kù ó ń sa igi jọ òun àtọmọ rẹ̀ kan jẹ kó kú. Ẹ kàwé.
1: Ó sì ké sí.
0: Yes.
1: Ó sì wí pé.
0: Ó wí pé.
1: Jọ̀ọ́ bu omi díẹ̀ fún mi wá nínú ohun èlò.
0: Bu omi díẹ̀ fún mi nínú ohun èlò.
1: Kéèmi kí o lè mọ́.
0: Kéèmi kí o lè mọ́.
1: Kí ó
0: ti lọ bùwá.
1: Kó
0: ti lọ bùwá.
1: Ó ké sí.
0: Ọlọ́run ojú ọlọ́run rẹ tó.
1: Èmi kò ní ẹ̀kàrà.
0: Bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ní in tó kù ní àkáǹtì mi. Mo fi ṣiṣẹ́ fọlọ́run lórí ètò. Ó sì ń sọ fún wọn. Òfin ìṣẹ̀dá ni ẹ kàwé.
1: Ṣùgbọ́n ikùn
0: wọn ìyẹ̀fun.
1: Ìyẹ̀fun nínú ìkòkò.
0: Eléyìí tó kù.
1: Àti òróró díẹ̀ nínú
0: òróró. Àti òróró díẹ̀ kó lò bó.
1: Kíyèsí. Èmi ń ṣagi méjì jọ.
0: Ó ń ṣagi méjì jọ.
1: Kí èmi tó lè wọlé lọ.
0: Kó jẹ́.
1: Kí èmi kó sì pèsè rẹ̀ fún mi àti fún ọmọ mi.
0: Kí ni wòlíì sọ?
1: Kí
0: àwa lè
1: jẹ́ kí á sì kú.
0: Ẹ padà síbi kọ́kọ́
1: mabẹ́
0: kọ́kọ́ ṣe tèmi kọ́kọ́ ṣe tèmi lẹ́yìn tó ṣe kí ni ìrètí wòlíì sún fún.
1: Nítorí náà báyìí
0: ni olúwa ọmọ ọlọ́run wí.
1: Ìkòkò
0: ìyẹ̀fun rẹ kì yóò ṣòfò.
1: Bẹ́ẹ̀ni kó lò bó ròró náà kì yóò
0: fẹ́. Òfin ìṣẹ̀dá ni.
1: Níbi ọjọ́ tí olúwa yóò ròó.
0: Àmì.
2: Láàárọ̀ sá, orúkọ mi ni Isa Folabi. Èmi mọ̀ pé ǹjẹ́ òní gbà tí ta ṣe ọdún kọ̀ọ̀kan kò pẹ́. Mo ní ilé àwọn ọmọ mi. Ẹsẹ̀ sì ìyàwó ni kì í pẹ̀lú méjì gbogbo ẹ̀ sáà ń ṣe rúgbùrúgbùrú. Tó ń kálukú sáà ń ti rin gbogbo ẹ̀ sáà ń ṣe bákanbákan. Ṣé tèmi ṣe tiẹ̀? Ẹsẹ̀ ni kí n mọ̀ gbàdá mo sì ń gbàdúrà. A ti máa lọ sí ọdún kọ̀ọ̀kan kò pẹ́ yẹn mo tún ṣàdúrà ń bẹ̀. Torí mo wá bẹ̀ mo ṣàdúrà mo sá sí gbogbo ní tẹ́ni ká ṣe. Tí n bá ti wẹ̀ tán máa wá fi pa gbogbo ara mi. walai gbogbo ara mi si wa to gbogbo te baji bai gbogbo ara ni o mo ro mi olorun sa dupe o dupe o olorun ti fun mi la lafia ara mi kokoro mo mo na to si lo si wa injambu adupe injambu to si pe mo mi na ti si en se ruburugo olorun ti ba mi calm down gbogbo walai en o tin gbo ra won yidi edi edi edi olorun mo dupe ko dun ko po po pe fun pe yin o koni ni dopo ẹni fọ mọ ṣe ìrànṣẹ́ ẹni fọ ṣe ìrànṣẹ́ ò dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí mi rí o.
0: Mọ́ mi Adéká, mo bá yín yọ̀ tó nípa ẹni orí ọ̀fẹ́ láti farahàn níbi ìpàgọ́ èyí tá a ṣe tí oṣù kẹrin kúndùkú pọ̀kọ́ pẹ́ àti ìtọ́ni ẹ̀mí mọ́ tí mo fún yín ẹ̀yìn nìkan kọ́ ara ti tu àwọn ènìyàn tó aka ìka tán ni lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ogun tó ṣẹ̀yìn ọ̀nà ìbéèrè mọ́ àwọn irúgbìn ìgbàgbọ́ yín ọlọ́run kò ṣe ní ìtẹ́wọ́gbà lórí àárín àwọn ọmọ tó ti tò ọlọ́run ní ṣàmọ yín ní ọmọ ìyá Òòsà lórí ìlera ti yín náà tí ọlọ́run ti ṣe ogun yín ọ̀nà ìbéèrè mọ́ ìgbà pé yín sí ẹwúrọ ànúgba akíjọba ọlọ́ṣẹ́ bàjẹ́.
3: Ọjọ́ mẹ́ta kú sí Olúwa o sọgbà ìdágbàrọ̀ lọ́rùn ẹ̀pẹ̀ fẹ̀mí ogun o ẹ̀jẹ̀ mẹ́jọ pàlọ́ àwọn ọmọ ìjọba afẹ́fẹ́ ìdákun dáàdì ọ̀rọ̀ sẹ́yìn ti sọ mi mi ò kì í tààrà rárá mi ò ṣe kọ́tọ́mọ̀ kan ìdíjọ́ kejì tí wọ́n wá tí inú mi dùn pé àwọn wá ní ọjọ́ kejì ìwọ́n tó ti mọ gbà kọjá tó ti mọ oṣù lọ́mọ ara tó ti mọ sí lọ́wọ́ wọn á lẹ pé ọmọ ìlera wọn lọ àpọ̀ pé ló tẹ̀ fi ara jẹ́ fáwọn nílé ni àwọn sì gbá mi wọn sì mọ̀pọ́n lọ́ọ́ rà ń bò ní pé máa tó súnmọ́ gan náà gbogbo ẹ̀wọ̀n àdọ́ọ̀lù ó láyé àgbà yìí kí lẹ́tà ronis pẹ̀lú ẹ̀pà 250 dáhùn láti ti sùn mẹ́ẹ̀kú kò sẹ̀gá ní sọ́ọ̀gbù sí mo lẹ́tà ẹ dákun dájú ẹyọ fún mi tọ̀ ní ti sùn mi ó ti sùn mi ẹjọ́ nítorí ọlọ́run ẹjọ́ dáde inú kò ní fún ẹ dákun fún mi tọ̀ ní o ìjọ tó lọ ẹ̀pẹ̀ fún wa o èmi yógun o ládé àkóso mi ò ní o àkóso ni wa o lọlé mọ̀sẹ̀ tó lọ́gbà ọlọ́ èmi yógun ẹ̀pẹ̀ fún wa o.
4: Mo ṣe fátà mi ní ìjẹjọ́ mo ṣe fátà lónìí náà mo ní sọ fún yín pé ìní mo kò tí ń sọ pé mo ní pọ̀ ọjà ni pé ọjà mi kò lọ déédéé tẹ̀lé fún mi mẹ́tọ́ ni kí n sọ pé ẹni pé mo dúpẹ́ o mo ti rí ọwọ́ tọ́tẹ́ fún mi o ó ti yàtọ̀ o nígbà ilé mi yógun fún wa o ẹbí yín ẹ̀mí ọmọ ìṣẹ́wà ìgbẹ́gbà ìṣẹ́ sílẹ̀ tó lágbára ọlọ́run ẹ̀ pọ̀ fún wa o ẹ sí o.
0: Mo ní Abídèmí Lamed agbára pààrọ̀ ọwọ́ nìyẹn agbára pààrọ̀ ọwọ́ ọwọ́ òkúta ti gbọ̀n dání pẹ̀lú àṣẹ tí ọlọ́run àpamọ́wọ́ ajá àtàjèrè ọjà ìtọ́ni ẹ̀mí mímọ́ nìyẹn lórúkọ Jésù oníribi kò sí ìtọ́ni ìkọjú àwọn orúgbìn tá à ń ṣe wọn yẹn lọ àṣẹ májẹ̀mú yẹn ló ń bá a rìn lórúkọ Jésù àwọn tó ti ṣe ń fàtà àti wọn náà ọ̀ràn anúbìrìrì yóò ṣe fún wọn lórúkọ Jésù agbára pààrọ̀ owó òkúta owó yẹn dànwó aláṣeyọrí aláàfíà fún yín mà.
5: Ó tó dọ̀la o ọlọ́run wa ṣe ìyanu o. Ó
6: tó dọ̀la o ọlọ́run wa ṣe ìyanu rẹ̀.
0: Ìgbàgbọ́ ìgbọràn àti ìgbésẹ̀ rẹ níṣe èmi ò tó ọjẹ́ o àwọn irúgbìn tí à ń gbà yìí la fi ń sanwó ètò tí ẹ gbọ́ láàárọ̀ yẹn mi ò ní omi tàbí òróró tàbí ẹ̀tàn tí mo lè fi gbé ọdìdé ètò yìí ti kọjá bẹ́ẹ̀ o lẹ́yìn irúgbìn ẹ̀ kó wá pè mí èmi náà wá ṣàdúrà wòlíì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ni mo tún ti gbà láàárọ̀ bí mo ṣe tí whatsapp mi ó tẹ̀ tún wọ́n yà mí lẹ́nu pé nǹkan tún ṣe sáwá ní kẹ̀tíkẹ̀tí bọ́n ti ṣe mọ bí àwọn aṣọ ntọ́lọ́run ti fọ́ agbára pààrọ̀ ọwọ́ èmi náà wá ṣàdúrà wòlíì pé kó lò bó òróró rẹ kí yóò gbẹ ìyẹ̀fun òróró rẹ kí yóò ṣòfò àdúrà wòlíì ni torí pé ìwọ náà ti ṣe o ti fi sílẹ̀ òfin ìṣẹ̀dá ni. Ṣéṣí tabanọ́kú of restoration mo dúpẹ́ lọ́wọ́ ìjọ yìí púpọ̀ púpọ̀ ọdún kẹtàre tí wọ́n ti ń kó owó lórí ètò yìí kò tí ẹ̀ jẹ́ kí iléeṣẹ́ lè sọ pé já advert sí mọ́ torí ẹgbẹ̀lẹ́gbẹ̀ tó ń wọlé gan a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo mọ̀ lóore fún yín o ìjọ yín ó máa ga ìgbéga sínú ìgbéga ni o ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ ọkàn tí ẹ̀ ràn lọ́wọ́ nípa bí ẹ ṣe ń ti ètò yìí lẹ́yìn ọwọ́ kan nìyẹn. Ẹ jẹ́ kí ajọ oúnjẹ mi ètò àtẹ̀síwájú ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa ẹ náà máa wá pe àwọn arúgbó wọ́n rán mi sáwọn arúgbó wọ́n rán ọmọ tàbí ọmọ wọn wá gba ẹ̀bùn bíjọ́ mẹ́jọ ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa orin àtẹ̀rí rẹ̀ ń tẹ̀síwájú.
7: Máa wo mi bí mo ṣe fẹ́ yín.
8: Mo ń gbọ́ ká ti tú ẹ fẹ́.
9: 32 FM 94.9.
10: Ẹ̀dọ́
11: Ogun
10: ogoni fo olorun baba ogoni fo olorun ogoni fo olorun niro arugbo ojo olorun igba ni apata ile aye bi sadi olori ogun oroba to nje emi ni mole laarin koko aye asopo ise ayin logun lopolopo baba agba olorun awon olorun oba to gbe ninu imole oba to fun mole se gugbe olorun to gbe ni pekun orun olorun baba olorun mo olorun emi ma akiyin o ale se lopolopo fun le ofe ase anuse ni koko wa rigba adupe to ru poju wa si mole alayi laaro yi adupe fun ife ni rere si wa adupe fun ipese adupe fun abu adupe fun anu re to fe ran wa lowo aso pe o se torugbo wo oni kan to ti to bi sola tabi si egbo pe ati yen wa so pe se ru baba apostle alade adupe fun anu adupe fun ori ofe adupe fun asileyin adupe fun ran lowo ni igba gbogbo won to dawo re duro lori aye won won to ran won lowo si aso pe o se baba oluwagba ope wa so pe o se lori gbogbo omo ijori afefe aso pe se gbogbo kan ti to n gbo program yi adupe se agbara te fi program yi se fun eni kankan won adupe fun madagba soke adupe fun ti da ti dande te fi oro na se ayin logo fun owo agbara to na lori ipade yi oku ni foruko re o asoko ese gbogbo ori ofe ti awon yan fe se rigba ayin logo lori kan yin 32 fm ale se gan gbogbo awon kan te lo bi akwa bi owo bi ese asoko ese to je ki ile ise iko baje ojo daro ojo tuka ori ofe re n po si asoko ese oku ni folo lo ki orun mu yin logo lori aye ti mi na ati lori ijo tara nuko restoration asoko ese lopolopo baba gba ope wa ogo ni folo lo ki orun agbo ojo a ma gbe nga gbo adua ni oruko jesu kristi oluwa wa ami Oki wa ni oruko Oluwa pe e ka ro sa e ka ro ma akwese mi ni oruko Jesu emi sope laye mo gbadura oruko Oluwa wi pe koni je ase mo anu Olorun ori ofe alailegbe te ti gba re oya ko teyin lowo oruko Jesu Oluwa to lugbala mo so pe ire ayo yin oya ko teyin lowo keri anu gba se o si ri be ase oruko Jesu Kristi Oluwa wa oruko ti mi ni Evangelist Sarah Adiago wa lati ni jo sister Tabernacle Restoration Minoso ni ni Ibadan ki Olorun ko gba adura yin akori yoro lo fun gba ni get for just me to ni on mo pe ni eko jesu bi a ti se le wa eko ni jesu bi a se le wa abi ki so pe eko jesu bi a se le wa gbogbo ohun gbogbo lo ni ilana tele gege bi a si mo pe jesu lugba lo ba ogo o wa saye lati ko wa lati to wa lati fi oye nti olorun je han wa gbogbo gba to ba ti sora ni baba ohun se nbe ni orun ohun se ife re ni igba gbogbo tori pe ohun o figba kan ko lati mo se ife re nkan to baba ohun lo mo se ni gbogbo igba tori ni pe ohun se ife nu baba ohun iyin lo je ki baba ko wa ni bi a se le wo iwa awon ilana tele lati gojosun lati wo olodumare awon ilana tele lati ku ojosun lati wo oba ohun oba gege bi awon na si mo wi pe eni so lo si ijoba orun rere yo sise eni so se lo run apadi na yo sise ni ise won ni o kan yato sera won so ilana tele lati le sise fun ijoba orun rere oni jesu oluwa gbala ko wa bi ati se le wo wa mo ka bibeli masi ori karo mo ka lati ese ogun masi 5:20 o ka ba wi pe nitori mo wi fun yin bi ko se pe ododo yin ba ko je ododo awon akowe ati si awon farisi eki o le de ile oba orun bi o si wo ki ori bi ko se pe ododo yin ba ko je ododo awon akowe ati awon farisi eki o le de ile oba orun bi o si wo ki ori awon wo ni farisi awon wo ni akowe awon farisi awon ni awon amofin awon si won mo ofin lana tele awon ofin mose awon to je pe o ye won yeke yeke ohun ti ofin olorun nfe o ye won yeke yeke ohun ti ofin olorun nbere awon sadusi awon ni won mo ti fun tedo to ni se pelu ma se le se le ninu ofin mose o si le je pe awon mejeji won je awon ti won be ninu ile oluwa awon farisi awon to mo ijele nipa ti ofin mose ti olorun so to nje won le se siro fini fini debi wi pe gbogbo awon ayo ida mewa ka we ka to bo sinu ile olorun ka we ka to so nko ka san pa kan san se ka san gbogbo e won mo awon ofin gbogbo awon ofin mewa won ko sinu koko aso won won ta ma so won ta ma ori won ta ma gbogbo e so that gege bi lo aso fun Joshua wi pe iwe ofin obodo ku lenu re koko wa gbe lori ipele wi pe ki won ta si gbogbo aso won ba se nlo ki am le mo ran won le si bo se mme ale mo po oro olorun lo nbe nbe ni opopolopo ari awon ise won isesi won irisi won iwasi won awon ni won je atona awon ni won je oludari wi pe nti oluwa nfere bi won ba fe ru ebo awon ni won mo bo se ma ba won ru awon na wa ninu temple awon ni won mo bo se ru ebo awon na mo fi atele pe yi ni ba o ba dese ase agbere irubo to sere to ba dese paniyan irubo to sere so awon farisee asabisi awon akowe yi o ye won daada sugbon e wa gbon ti jesu olugbala so wi pe gbogbo bi o se wa yi awon farisee to yi awon akowe to e gbo bi jesu olugbala se condemn won o so pe bi e ba fe de ijoba orun eyin ayan fe eyin omo mi be ba fe de ijoba orun a je pe eni lati se ju eleisi awon farisi se lo ododo yin gbodo kojo ododo won ododo yin gbodo kojo ododo awon farisi ge mo ti so pe ododo won o fidi mule lori yeke yeke awon sise ile ma se ile sugbon gbogbo opolopon si won se oni jesu olugbalari to tare ge bi nonsense and rubbish ti o je bi eni pe nkan si owulo ti o ni lari tori pe nipa si jesu olugbala to bere se ni yan na awon ofin atele ti won gbokan won le ti won sise le lori ninu ofin mose nipa jesu olugbala ma salaye lori e ari wi pe o wa ni itakosira won patapata o wa ni itakosira won patapata loruko jesu oluwa to olugbala mo gbadua orun anu loruko jesu oluwa to olugba yo se fun yin ijobo orun ni de se fun emi ati yin kini mo so ni wi pe eko ikonne bi ati le wuwa ta fi le de ijoba orun jesu olugbala ni ka mo se tele ododo won oni bi ki ba se pe ododo yin ba kojo ododo awon farisi eyin ko ni yo le de ijoba orun ki wa ni eko ti e yato si eko awon farisi oni mo fe ki ajogbeyewo on ko wa ni eko nipa ibinu ninu ori kokanlelogun o so pe eyin si gbo bi asiwi fun awon ara igba ni pe iwo ko gboro paniyan enikeni si o ba paniyan yo wa ni ewu idajo so nkan si iwe exodo ori ogun eseketa la so ni yi ati Deuteronomy ori karun eseketa di logun wi pe o ko nibe wi pe iwo ko gboro paniyan to ba se paniyan o mo awon ni ewu idajo ni pe si o ba ti paniyan ofin mo se so pe won pa eni na ni eni ba se paniyan so ele ni awon farisi gbokan won le wi pe a ko gbodo paniyan sugbon jesu olugbala wa elaborate o je ko o tun fe lojuju be lo wi pe ipaniyan ipaniyan ipaniyan ki se gba ta ba geyan lori nikan la paniyan ki se pe nigba ti ba mu da ijesile nikan la paniyan awon ti eniyan le fi paniyan o po gan ipaniyan la pasaye ipaniyan la pasara opolopo mu idadani ko mo be dani sugbon ohun gangan fun ara re gan mo pe apaniyan ni ohun tori wi pe eni to mu ijamba to se ni fun omo ni keji se ko paniyan eni to mu yin kini to se fun omo ni keji so fi gbonje lowo lenu re se ko paniyan se eni to mu awon iroyin buburu iroyin si o da to lo so nipo omo ni keji se ko paniyan no je ki Jesu wa face ni wi pe sugbon emi wi fun yin ohun so fun wa bayi wi pe ohun ti to n wa je leleyi te ba le se leyi wi pe n o paniyan sugbon awon ona mi na ta fi le paniyan oni Jesu wa je ko ye wa o wa so ni ese keji logun pe sugbon emi wi fun yin enikeni to binu si arakunrin re lasan yo wa ni ewu idajo ase eni si o ba wi fun arakunrin re pe alai ni lari yo wa ni ewu ajo awon igbimo sugbon enikeni to ba wi pe iwa siwere yi yo wa ni ewu ina orun apadi e wa gbo pe eyan paniyan se ri pe ohun to kere niyan ni waju Jesu olugbala wi pe o bu eyan o sepe fun yan o gego fun yan o bu eniyan o soro di siyan se yan ko paniyan bibeli de so wi pe gbogbo oro were si eniyan ba so la o jiyin re gbogbo oro were ti eniyan ba fi enu re so ni eniyan yo jiyin re ni ojo idajo a je pe to ba so buburu o jiyin re to ba so rere o jiyin re
11: oro olorun ti e gbo waye lati enu mama wa lady evangelist Sarah Adeago ti le se iranse Christ Apostolic Church Tabernacle of Restoration Olosun Junction along Olorun da Aba Road Akobo Ojurin Ibadan fun itoni ati ebi adura e le pe si number mama wa yi 0805340 9975 le kan si 0805340 9975 Jesu Oluwa

0: 32 FM, 94.9.
1: Ẹ kàbọ̀ padà. Orin àti ẹ̀rí rẹ̀ ni ètò tí a yìn gbọ́ fún ìgbà àkọ́kọ́. 32 FM 94.9. Orí àpáta gèǹgè ti Mọ́kọ́lá. Nílé àwọn ẹ̀rí. Laughter House. Premier Hill. Lẹ ti ń gbọ́ mi. Àwọn ti rán mi sí àwọn opó àkàndá nkankan. Mọ́ mi nǹkan tí ọmọ wọn ṣọjọ́ bí. Wọ́n torí pé agbára tó mú kí ọwọ́ kó yí padà níbi tá a wà tẹ́lẹ̀. A ti má rí arúgbó méjì tí wọ́n lè wá bá gba. Ẹ jẹ́ kí n wò bóyá yìí tí ẹ bá súnmọ́ bí bóyá Mọ́kọ́lá Eléwúrẹ́ Sango Bódìjà tàbí èyí tẹ bá mọ̀ pé ẹgbẹ̀rún márùn-ún pé. Ẹ tẹ bá mọ̀ pé 5,000 pé. Mo fẹ́ gbọ́ ohun ìyá arúgbó bàbá arúgbó tó bá sì wẹ́ tó bá dígbọ́n bí arúgbó ìwọ ló tàbí ó dá free nìyẹn tó bá torí ẹgbẹ̀rún márùn-ún tó lọ dá free yọ̀yàn ò nà. Ẹ ti mọ nọ́mbà wa. Hello. Hello.
2: Hello.
1: Mama. Kí lorúkọ yín? Kí lorúkọ yín ẹ káàárọ̀
2: o? Mo ti rí ìgbàdàn.
1: Ṣé ẹ ti dé iléeṣẹ́ wa rí rárá? Àwọn tí ò ti dé iléeṣẹ́ rárá wọ́n ní kí n pe o. Ṣé ẹ ti dé bí ìràbẹ ti wálẹ̀ kan rí?

0: Emma pe mama sorry 080-5525-8124 tabi 090-6567-5026.
1: Jesus. Oluwawa,
2: orúkọ Jésù,
1: orúkọ Jésù, agbára ẹ̀jẹ̀ Jésù, Ọlọ́run gba ọpẹ́ wa, ẹ má kó gba ẹ̀yìn wa, fún àṣeyọrí, fún àánú tá a rí gbà, ó pé Ọlọ́run jọba, lórúkọ Jésù, ó yẹ gba ọpẹ́ wa, níti ẹ̀sẹ̀ dáríjì, ẹ yà wá sí nínú, ọba tó ya ayé àti ọ̀run síbẹ̀ yà wá sí nínú, àkóso ọ̀rọ̀ dé ẹ̀yìn àtàrí àtọ́ máa kó ní sí ẹ̀mí, lórúkọ Jésù, àjọṣetọdún ìrìn àjọṣetọdún tí wọ́n, ẹni má pọ̀ ẹni méjì, lórúkọ Jésù, ẹ̀gàn wọ Ọlọ́run ti mú kú, ìyanu ó sẹ, a ó mọ dúpẹ́, láti tú ẹ̀fẹ̀ mọ́ yẹ mọ́ gòkè, ojú òní ti ẹnì kọ̀ọ̀kan, gbogbo ẹ̀yìn àgbàlagbà àgbọ̀jẹ̀ yín dá, lórúkọ Jésù, ẹ̀gàn wa ti kú, ògo wa ti fara, ojú òní ti wá, ọ̀tá òní yọ̀ wá, a ó rogbò lù, a ó mọ dúpẹ́, a yàn ẹlẹ́dàá wa lógo, a ó tà tẹ̀síwájú orin, àṣẹ ògùn lọ, Jésù Olúwa wa,
3: àmì, àmì, àmì, lórúkọ Jésù,
1: orúkọ mi ni Prophetess Esther Kani JP, ìyá Arise, ìyá ìràpadà èmi láti Amúlóko, mo kí ilé àárọ̀ ọjọ́ ìsinmi, lórúkọ Jésù, ọkàn gbogbo wọ́n bá a, lórúkọ Jésù, ògo Ọlọ́run yóò di mímọ́, ayọ̀ wa ó kún o, àní jẹ gbèsè, àní jẹ ní wá sí i, ẹni tí ń wá sí ibi òní jọ wá, lórúkọ Jésù, orí ọ̀fẹ́ Jésù yóò mọ bá wa
3: ṣe,
1: àánú Ọlọ́run yóò sọ̀kalẹ̀, lórúkọ Jésù, ojú òní ti wá, ọ̀tá òní yọ̀ wá, a yọ̀ lábí orí ọ̀fẹ́, a ó mọ dúpẹ́, ẹ̀mí mímọ́ yóò sàánú o, a yàn ẹlẹ́dàá wa lókè, fóònù nọ́mbà mi fún ìgbaniníyànjú tàbí ẹ̀bi àdúrà 080-5525-8124 080-5525-8124 lórúkọ Jésù, ẹ pè fún
3: ìgbé,
1: àwọn ìsìn wa láàrin ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ látijọ́ Sunday, aago méje sí mẹ́wàá láàrin ṣèṣì níjọ Sunday ní Arowona bus stop Ọ̀nàrà local government Amúlòkó Ìbàdàn, lórúkọ Jésù, ìyanu ó ṣẹlẹ̀, ọba tó ṣe dídá ara lọ́jọ́ ìsinmi, gbogbo ohun tí Fàtúnṣe nínú ayé wa Ọlọ́run ó ṣe, ìjọ Monday àwọn ìwé àwọn ọmọ wa látago mẹ́rin sí márùn lórí àpáta arógun gbogbo mi, èyí ò ní ràpadà ẹ̀mí, lórúkọ Jésù, àwọn ọmọ wa wọ́n wẹ àwẹ̀, àgbàrá ò ní gbé ẹ lọ, olè ò ní gbé ẹ lọ, ilé ò ní ya pa mọ́, àwa náà ilé ò ní ya pa mọ́, lórúkọ Jésù, òjò yóò ní sanwó
3: bí,
1: àwọn ìlànà gbà, òjò bí ò ní rọ̀rẹ́
3: àwọn
1: àárò gbòòlù, níjọ́ Tuesday, ànájẹ́rẹ̀, ẹ̀ńbẹ̀ níjọ́ Tuesday, olóyún àtọ́níbísí bẹ̀rẹ̀ lago mọ́kànlá sí aago kan, tá a bá ti kú òní pàdé olóyún àtọ́níbísí, à ń lọ ànájẹ́rẹ̀ ni, gbogbo òrètè yẹn máa jẹ láyé, Ọlọ́run fún ajé, ajéèrè ọmọ ajéèrè
3: ọkọ,
1: ajéèrè Jésù, Jésù òjéèrè
3: wa,
1: a ó mọ dúpọ̀, ajé kò sóètì ní lọ́jọ́ àlàmísì, láti aago mẹ́sàn-án sí méjìlá, bá a bá ti fẹ́ rí wòlíì, bá a bá fẹ́ gba ìmọ̀ràn, aago mẹ́sàn-án sí méjìlá ní Ládépo, bóyá láti Gboro, orí bíríjì Muslim, ìbẹ̀lẹ̀ ti go ọ̀kadà tàbí mọ́lúwà Adépo street, tẹ́ ẹ bá dé Adépo, ẹ bèèrè orí àpáta ángẹ́lì, tó ṣe pé sákúlà ni wọ́n ti sọ ní, ẹ ti ní sambọ̀dù lẹ́gbẹ̀ẹ́ kan, lórúkọ Jésù, ìpè ó pè wá, ẹ mọ́ lọ orí òkè, ẹ mọ́ lọ ṣe tí ọ̀dà síbẹ̀, ẹ mọ́ wẹ̀dẹ̀ orí àpáta, ẹ mọ́ fagbọ̀dẹ̀ abẹ, gbogbo re ti ṣe ti Ọlọ́run ó ṣe
3: lásìkò,
1: ilọ láyọ̀ bíbọ̀ láyọ̀
3: for going and back in the peace
1: ilé ewu ọ̀bàjẹ́
3: we did not destroy our
1: ayọ̀ wa òjò
3: our rejoice not store
1: Ọlọ́run mẹ́gàn wa kú
3: the Lord take away our gossip
1: ọyẹ ká dúpẹ́
3: you suppose to give thanks
1: Psalm 100 ó ní ẹ̀rọ ìwà ayọ̀ sí
3: olúwa he say full of joy
1: ẹ̀yìn ilẹ̀ gbogbo
3: ọ̀yìnlá
1: ó ní ká máa hó
3: he say we shall
1: ìwọ tayọ̀
3: the full of joy you shall
1: ká máa dúpẹ́
3: to be given thanks
1: lórúkọ Jésù
3: the amazing name of
1: Jesus ohun ọpẹ́ ìní
3: kò ní
1: tán nínú ayé wa
3: ẹ jẹ́
1: àmọ́ dúpẹ́ ní gbogbo
3: ẹjẹ́
1: a máa kí
3: ìpokùnṣẹ́
1: ìpokùnṣẹ́ wa ìpokùnṣẹ́ ọmọ ìpokùnṣẹ́ ẹ̀jọ́ lókè àti pẹ̀tẹ́rẹ̀ ní gbogbogbò ní àgbogbo ní àtijì àti
3: mi
1: orin kan wípé afọ́pẹ́ fọ́lọ́run
3: wa
1: lọ́kàn àti lóhùn
3: wa
1: ẹni sòhùn yanu
3: kí ara
1: yé ń yọ̀
3: dábà
1: wà lọ́mọ
3: mú
1: ọ náà ní tọ́jú
3: wa
1: ó sì fẹ̀ mọ̀ fẹ́
3: ó fi
1: ta wá lọ́rẹ̀ ẹjẹ́ a máa yìn ó ní oore ní
3: Psalm 92
1: ó láti mọ dúpẹ́ fún
3: ọlọ́run
1: láti mọ fi ìyìn rẹ̀ ní gbogbo ọjọ́
3: oore
1: ní ẹjẹ́ a máa dúpẹ́ ẹjẹ́ a máa yìn
3: fún
1: iṣẹ́ ìyanu ó ní gbogbo ọ̀nì
3: ọ̀rí
1: tó dùn sí lórúkọ Jésù
3: ohun
1: ọpẹ́ ìyìn
3: kò ní
1: tó ẹjẹ́ a máa yìn ẹjẹ ọmọ tí kò kú sẹ ní gbogbo ọ̀nà
4: ní
1: ibi gbogbo ní àgbogbo samtati
4: olè
1: mi ò fò kíkiri
4: oríṣẹ́
1: wọ lọ dá mi níjẹ jẹ́kọ́tà yọ mi olómi ẹ̀mọ̀ jẹ́kọ́tà yọ
4: mi
1: èmi ìwọ nínú ayé
4: yìí
1: tá a sì ń lọ
4: aláàjẹ
1: ń bọ̀
4: lájọ́ta
1: àláfíà gbogbo àwọn olólùfẹ́ wa
4: ọlọ́run
1: dàdà musí alágbájá
4: ọlọ́run
1: tọ́ wa
4: ọlọ́run
1: kọ́ wa ọlọ́run fi wá mọ́
4: ní ó
1: lórí kó sọ pé bí wọ́n gbára yí rẹ̀
4: bí
1: mo bá fò sókè
4: kò
1: tó mú yìn rẹ̀ lọ
4: jésù
1: kò tó mú yìn rẹ̀
4: ká
1: mọ̀ fọpẹ́
4: fún
1: ká mọ̀ yìn
4: ní
1: gbogbo ọ̀nà
4: kò
1: kú sí ẹnikẹ́ni tó lè bínú lọ inú ayé yìí náà iná láti mọ dúpẹ́
4: iná
1: láti mọ jó
4: oríkẹ́
1: ni jó ní mọ
4: jó
1: ẹ̀rín ní mọ
4: lórí
1: pé èrùgbà láti dá mi
4: láàrẹ
1: ẹjẹ́ á mọ jó
4: ẹjẹ́
1: á mọ yọ
4: oréré
1: ní láti máa fi ọpẹ́ fún
4: ọ
1: ìyìn lọ yẹ o ọlọ́run ti ń gbé
4: àdúrà
1: ìyìn lọ yẹ o ọmọ kọrin pé
4: olùrà
1: padà ó ṣe ń wo.

ẹkú àti ilé bọ́ sílé o lucky man ó ṣe gidi gan ni ọwọ́ rẹ̀ amúlélé adégòkè comfort ẹ ṣe gan ni ẹyin tẹ wà ní 32fn94.9 on facebook ẹpin lógún ẹpin lọgbọn ọwọ́ tẹ fi pin yẹn dọwọ́ aláṣeyọrí orí ọ̀fọ́ ọlọ́run kó máa bá wa lọ inú oṣooru ọ̀fẹ́ yìí ẹyin tẹ wà ní taiwo tẹkọbọlade on facebook ẹpin lógún ẹpin lọgbọn àti ẹyin tẹ wà ní tiktok apostle tẹkọbọ láàrin ọ̀sẹ̀ ẹ lọ sí orí tiktok wa ẹ ó rí ọ̀nà tí ọlọ́run fi ń bá wa rìn nípa ààbò. Abo orípa àdó lórí krista pata ilẹ̀ mìíràn ìyanrìn ni mo ṣe ń lo àdàbí tí mo bá mú nǹkan morúkọ jésù kọlọ́run kò ṣe ìdájọ́ mi gbogbo ẹnu mo fi sọ orúkọ yìí ni mo sinmi lé o abo ẹni bá kọlù ẹni tó bá ṣubú lù á lọ lúlú títí ìjọ mẹjọ tá a tún pàdé orí ọ̀fẹ́ jésù kristo olúwa kó máa bá wa lọ kódà nínú oṣù orí ọ̀fẹ́ yìí kó máa bá wa lọ ó dùn kó pọ̀ kó pẹ́ lẹ́ẹ̀kan sí o ó lò bó òróró yìí kì yóò gbẹ́ yín tẹ́ ẹ ti ṣe irúgbìn yín àtẹ̀yìn tẹ́ ẹ ti ṣe àdúrà wòlíì nìyẹn ìyẹn fún yín kí ó ṣófo àtomi àtòróró gbogbo tẹ́ fi ṣàpẹrẹ ìgbàgbọ́ kó ti ṣe ìbùkún kó ti ṣe ojú rere kó ti ṣe àánú àti irúgbìn ìfẹ́ bi dànù ọlọ́run yóò bu ìfọ́júlù wọn yóò bu ìfọ́júlù àwọn ajínigbé àwọn agbénipa ìjàmbá ọkọ̀ gbogbo oúnjẹ sàtánì mẹ́tẹ̀ẹ̀ta láti jalè láti pa àti láti run òní wá sí.

0: ìkànnì adẹ́rìn pòṣónú.
1: Ẹ náwó sẹ́wọ̀n bàbá wa, ẹ sọ fún Ọlọ́run, Olúwa gbogbo kùdìẹ kùdìẹ ẹnu ayé bàbá wa, Olúwa sọ ọ́ di pẹ̀tẹ́lẹ́, Olúwa bí bàbá wo, Olúwa wo bàbá palọ̀.
2: Bàbá ẹ̀hún gbólúwa bí, bàbá ẹ̀hún gbólúwa bí.
1: Dádì ẹ̀yin ni sa,
2: èmi
1: bẹ́ẹ̀ ni sa.
2: Olúwa dúwà wòlò gbà.
1: Dádì bẹ́ẹ̀ mi sọ dàbí ni.
2: Ẹ̀mí wèrè Olúwa náà tó ń dára dúà tó ń gbà.
0: Dádì 32 FM 95.9 ọjọ́ gbogbo.

sẹ́rántí pé níjẹjọ mo sọ bí ìbọ̀rùsà bó ṣe bẹ̀rẹ̀ nínú bíbélì gan nínú ìwé ìbẹ̀rẹ̀ tí wọ́n pè ní genesis nígbà tí jákọ́bù tọlọ̀rọ̀ igbé òsà lábánì ẹnìkan pé ńkọ́ ló gbé ìyàwó rẹ̀ ni mọ̀sámẹ̀ kò gbé sa ó gbé òsà lábánì ó gbé wọ ilé ẹnìkan ní ṣùgbọ́n ẹni tó gbé náà ò délẹ̀ ẹ gbàgbé nípa àyùn ìdí ni wípé àsẹ̀yìn wá àsẹ̀yìn bọ̀ nínú ìwé genesis orí karùndínlógójì genesis 35:2 ó wípé nígbà náà ni jákọ́bù wí fún àwọn ará ilé rẹ̀ àti fún gbogbo àwọn tí ó wà ní ọ̀dọ̀ rẹ̀ pé ẹ mú àjèjì òrìṣà tí ó wà lọ́wọ́ yín kúrò kí ẹ̀yin sì sọ ara yín di mímọ́ kí ẹ̀yin kí ó sì pa aṣọ yín náà dà àjèjì ìbọ̀rìṣà ọba jákọ́bù wọlé tó fìdí pé àwọn ọmọ jákọ́bù pàápàá àwọn ará jákọ́bù wọ́n ní àjèjì ìbọ̀rìṣà lọ́dọ̀ gẹ́gẹ́ bí àwọn èèyàn ọlọ́run bí wọ́n ṣe ń gbé ìbọ̀rìṣà tí wọ́n ń romí etí asọ.

bá ń se jẹ́rí kan àwọn abọ̀rìsà àwọn adáǹsẹ́ ó sì mọ̀ wípé iṣẹ́ wa rèé ìṣe wa rèé kí ló dé tẹ́ ẹ̀ jẹ́ káwọn èèyàn mọ wá sọ́dọ̀ wa gan tẹ́ ẹ tó fi ń gbọ̀n ẹ̀rọ tẹ́ ẹ fi ń sẹ́rí wọn padà kó lọ́dọ̀ wa tẹ́ ẹ̀ ń tàn wọ́n jẹ́ pọ́lọ́hún náà ni tẹ́ ẹ̀ sì mọ̀ pé òòsa wa náà ni ẹ gbọ́ bẹ́ẹ̀ bá gbọ́ tẹsítímónì tẹ́nìkan ni wọ́n kó àwọn òkúta kan lé àwọn lọ́wọ́ pé tó bá di ní ìdájí bí aago márùn-ún káwọn yọjú lójú fèrèsé káwọn wá sọ̀kan síta sọ̀kan káwọn ọmọ wí nǹkan kan kí nǹkan kan ó lè bá a ṣẹlẹ̀ bí nǹkan ń bá wá ṣẹlẹ̀ ẹ dákun sọ́lọ́hún náà ni àwọn tẹ́ ẹ kúkú ń gbọ́ yìí náà ni bẹ́yìn náà ń gbọ́.

0: sì gi se ọjọ́ ọ̀sán lo ká mọ́ ni lẹ́ẹ̀dẹ̀ ẹ̀jẹ̀ a tún gbọ́wọ́ sókè ká dúpẹ́ o. Bọ́ bá jí alẹ́ ló kángun sí gun tìyín ẹ̀jẹ̀ a gbọ́wọ́ sókè ká sọwọ́ gẹngẹ ká dúpẹ́. Torí pé gẹ́gẹ́ lálágẹmọ́ gbọ́wọ́ ọjọ́. Ọlọ́run a tún dúpẹ́ lónìí o. Adé o. Sí orí ètò yín ni tí Ọlọ́run ọba mi yọnu sí tó gbélé wa lọ́wọ́ tó gbé lẹ́yìn náà lọ́wọ́ pé kẹjọ kájọ máa ṣẹ̀jọ́ ẹ̀. Orí ètò tá a pè ní orin ìgbàanì. Wọlé Fakoredé lórúkọ tèmi o. Ẹ̀yin ò ní fapá kan fo. Tèmi tolùkù mi bíjàpá bá lòde ìyàwó tó ń tálábà àwọn ẹ̀ní ẹjọ́ lọ. Láago mẹ́rin ààbọ̀ lọ́jọ́ Sànńdé. Ẹ ti mọ̀ pé àbàlẹ̀ kàṣàgbù àbẹ́rẹ́ àdẹ̀dẹ́ ti bà sórí òrùlé. Ògo ni Fọlọ́run lókè ọ̀run. Ní ọjọ́ kẹwàá nínú oṣù karùn-ún 2026 kẹrẹkẹrẹ.
1: Ń lọ náà kan.
0: Dúpẹ́ oyin o karaalé.
1: Ẹ̀yin aráalé ṣe dáadáa lẹ wà ṣe dáadáa lẹ bálé. Atúnṣe bá a ṣe máa ń dé lórí ètò yín ètò wa orin ìgbàanì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé a máa mú wá ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ tó bá sì di aago mẹ́rin ààbọ̀.
0: Ṣaago mẹ́fà wákàtí kan ààbọ̀ nù.
1: Orúkọ tèmi ò yí padà o Oyinlọlá Ọlágbẹ̀rún ni.
0: Ara ẹ dìde ẹ bá wa jó ènìyàn ẹ bá wa yọ Ọlọ́run àwa ló gbé àga o.

ọdún ní ọlárẹwájú tí gbogbo èèyàn mọ̀ sí ọpẹlọpẹ àná yín tí láyé ìgbà yẹn ọpẹlọpẹ àná yín tí ìyá sì wà láyé wọn wà láàyè mọ̀mọ́ sì ń bá ń sì dá.

ìnáwó lẹ́wà fi gbà pín ògo yín pẹ̀lú ẹnikẹ́ni. Yín nìkan lọ́lọ́run máa ń jowúlé lórí. Má ní ọlọ́run mi lẹ́yìn mi o. Ọ̀rẹ́ mi mo bẹ̀ mi mo mà ti wá àrẹ mi mo mọ ètò ayé rẹ. Ọwá lọ ní ọlọ́run mi náà ń forí balẹ̀ fún láì ṣe mi. Àbí bẹ́ẹ̀ kọ́ ni o. Ẹyin forí balẹ̀ fún èmi náà mo da gbogbo ẹ̀. Kò sì ṣe èèyàn kan tí ó gbògo jù mí lọ. Ẹ máa láìkẹ̀ ẹ máa kọ́mẹ̀ntì ẹ máa ṣí ẹ̀ lógúnlógún lọ́gbọ̀n lọ́gbọ̀n. Ìkànnì 32FM949 fẹ̀yìn ẹ pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín Wọlé Fakoredé pẹ̀lú olùkú rẹ̀ Oyinlọlá ọmọ Lágbẹ̀nró Agbẹ̀dúdú orí òkèlé àkùkọ gàràgàrà tí kọlérù wà báyìí. Ó làá fi ṣe léyàmọ́.

0: ẹ̀rí pé gbogbo bọ́ni ṣe ń lọ yẹn à ń fi sí ìṣe.
1: Ìjọ ọ̀pá mi rèé o,
2: mà á fi fi
1: olúwa ga. Ìjọ ọ̀pá mi rèé o, mà á fi fi olúwa ga. Orí ọ̀pá mi rèé
0: o. Ẹ wo, ẹ jẹ́ kí n tún yí padà. Ọlọ́run ọba àmọ́lẹ̀, ọba ayérayé, Ọlọ́run olùtùnú ọ̀run, ìwọ lọ́ba àmọ́lẹ̀ tí ò ní bá wọn jọba òkùnkùn láìláì. Ìwọ náà ló sì dá òkùnkùn gbogbo rẹ̀, òfin wọn sínú àṣẹ rẹ̀.

lẹ́yìn ọpẹ́ ìdárígun ẹ̀ṣẹ̀ náà ló kàn. Àbá tí a kò nù ìdárígun ẹ̀ṣẹ̀ á wàá sọ̀rọ̀ Ọlọ́run nínú orin ìgbani náà ni.

Elédùmarè. Yẹn bá mú orin yìí tó tó ah gangan ṣe kan ma kẹjì gẹlẹjìjì kẹjì gẹlẹjìjì. Ẹ ẹ wà lùgbé dà sórí ẹ̀gbá.

0: sọ̀rọ̀ kan bọ̀ lẹ́ẹ̀kan yin mo nínú bá a ṣe ń pàfọ̀ nínú ẹ̀sẹ̀ yẹn tó jẹ́ pé ká lè rí n tá à ń fẹ́ ká lè rí n tá à ń wá ṣe mọ̀ pé ngbà bá rí tán a tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run
1: olúwa
0: ìwo ń pápá ìwo náà ó ti ẹ̀mẹ́ yìí jẹ ná ó ń pè wá padà pé ká wálé o bá a ṣe ń mú oúnjẹ yẹn orí ọ̀fẹ́ lásán nìyẹn o àdúrà tí mo kàn ń gbà ni pé orí ọ̀fẹ́ ọlọ́run kò ní.

se ti ranti awon rin bi an ba nse gbe yawo njo mana won si ton lo ni isin na ninu awon ejo kokan aba ti di oyege oyin lola oyege eh inu e ti dun pe mo da ko e oyege oyin lola oyege jesu ri elomoge o si gbe eni ya lo oyin lola lo na mo rerun bi kokun opa ṣùgbọ́n nígbà náà tí wọ́n bá sọ pé kinní kan rí ọlọ́run á jẹ́ pé àwọn tí wọn ò tí àkété wọn tó sì jẹ́ mímọ́ wọn ò tí yọ àkété wọn wò ni wọ́n ń kọrin yẹn fúngbà yẹn o pèsè pé ìwà ní ìyẹ̀wò báyìí.

ọmọ ìgbàlà wálé o ilé là wá wálé ilé là wá mọ ṣe gbàgbé ẹlẹ́dà rẹ o rántí ẹlẹ́dà rẹ nígbà ìwé rẹ nígbà tí ọjọ́ bí kò tí ì dé lágbára elédùmarè ayé ò ní pín wa níyà lọ́dọ̀ ọlọ́run wa.

0: Hello.
1: Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè wọlé yìí.
0: Peter ni láti Ìdó.
1: Bọ̀dá Pétérù láti
0: Ìdó.
1: Ìdó, Ìdó, ẹ̀lẹ́ sà.
0: Àti àti oyin.
2: Ẹ kúrọ̀lẹ̀ sà.
1: Orin ìgbanilẹ́jásí yìí.
0: Bẹ́ẹ̀ni.
1: Bóò lẹ ṣe ń gbádùn ẹ̀ ṣe ń gbádùn àwọn orin ìgbani sà.
0: Bẹ́ẹ̀ni, ẹbí tí mo ti ń ṣiṣẹ́ gan, mo ti ń rí ohun fún inú mi sí.
1: Ní ìmísí.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹran ti
0: ìlú. Ẹdọ́lá sí òtítọ́ kòrò òtítọ́ òtítọ́ kòrò.
1: Bàbá ẹ̀kú àyẹ.
0: Bẹ́ẹ̀ni.
1: Òtítọ́ òtítọ́ le. A ti ṣe àwọn àṣàyàn orin tá a fẹ́ lò wá lónìí. A ti máa ń lò náà ṣùgbọ́n àkànfẹ́ máa ń ṣe ní àwọn ká máa ṣe lọ́tún ọ̀tún ni. A ti lò sẹ́yìn dáadáa.
0: Ẹ ṣe sọ́ọ́ràn máa ràn yín lọ́wọ́.
1: Àmì sà, thank you so much. Thank you.

0: ẹyin sẹ́bọ̀ ṣe ń kọ́ yìí sẹ́bọ̀ náà ló dé ọkàn rẹ ṣá yí àgbélébù jésù lọ́rọ̀ mọ́ tó èmi wí o èèyàn ń wojú ọlọ́run ní wọn ọkàn o torí pé àwọn kan fi ẹnu wọn bu ọlá fún mi ṣùgbọ́n ọkàn wọn ó jìnà sí mi. Ṣé gbogbo ẹni tí ń pe Jésù tí ń pè mí ní olúwo olúwa ṣe ní ọwọ́ ìjọba ọ̀run ṣá. Ibi tá a ti jókòó tá a ti ń ṣeré lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ni àní a rí àwọn kan tí ń sọ wípé a rí àwọn olùṣọ́àgùtàn kan náà bá ti gba ti bí ìsórí tán wọ́n máa á fòfẹ̀rẹ̀ níwájú píù. A sì ti ráwọn kan náà tí ó lọ gbé ti bí ìsọ́tún tó sì tí wọ́n fi tọ́ ahọ́n gbogbo tí n bá ti wí lónìí ká kẹsẹ̀ ní ṣe láwùjọ òun tìjú lèrè ní ṣe láwùjọ ọ̀bọ. Ògiri tó bá lanu ìbò ń lé sọ̀rọ̀ tipátipá ni ṣòkòtò fi wọ̀dí òkú wọ́n ti wúlò ẹni bò mo ṣe mọ̀ ọ́n fíìmù tá a máa ń wọ̀ ọ́n àwọn fíìmù lálùdé nǹkan kan àbíjà àbí ẹkùn ní ẹ̀hún. Bàbá náà gbọ́ tá a ní ká mú sí ìṣèwò kìí ṣe pé bẹ́ẹ̀ náà la rí o ọmọ ju bíbélì mi ọ̀rọ̀ ọlọ́run ni mo gbójúlé o. Orí ẹ kàn ń wò pé mo kàn ń flow lórí ọwọ́ yẹn oyin gan ṣe ẹ bá wo orí Facebook wa gan ẹ rí bí oyin ṣe ọ kẹra ṣe
1: àyà mi já. Jésù ọmọ mi rí ẹ.
0: Nígbà wọn bá pe gbogbo èyí tán tí wọn fi kíní ba hán sí téhéké ni wọn fi ba hán hátáhátá.
1: Èdè ni ayọ̀lẹ́.
0: Wọ́n ké lórúkọ Jésù. Gbé ọwọ́ ẹ sókè bí wọ́n bá lè rí àmì ṣe. Wọ́n ṣáìdà yìí ká hà. Wọ́n ń tẹ̀lé bí já kan tẹ̀lé pẹ́ẹ́tẹ̀. Ma sukusuku sakasaka petepete kporokporo mayamaya yakanyaka. Lọ ṣerere bẹ́ẹ̀. Ìwọ náà sì hàmí. Bú àṣẹ ìlẹ́nu mi. Ọmọ tí àṣẹ ti lé àṣẹ. Àṣẹ ti tí àṣẹ lẹ́nu. Àṣẹ ti lé àṣẹ. Àṣẹ tẹ̀lé àṣẹ. Àṣẹ àtòkè wá nìwọ̀ pé. Wọ́n tún wá wí fún wọn kọrin dáadáa a gbọ́dọ̀ fi àmì òróró yàn án. Òróró tí wọ́n fẹ́ dàlẹ́ lórí ọmọ mi ti dàlíù tiẹ̀. Àánú rí òsè mi. Wọ́n tún dà sí ọ látàrí ó tiẹ̀ wàá já parí bíi ti abẹ́. Ibi tó jẹ́ pé òun ò fi bẹ́ẹ̀ sí ibi tí ó ti tó òróró ti yọ̀ ọ́. Èmẹ́. Ìwọ̀n pẹ́ òróró àtòkè wá tọ́lọ̀ bá ti dàlé mi lórí náà ti tó bá wulẹ̀ dá nǹkan kan mọ́. Torí ipá mi nínú ẹni èmi ò pé ò sí fàmì òróró yẹn ọwọ́ o lọ́wọ́ àwọn tó gbé òótọ́ dání ṣùgbọ́n ta ló mọ òótọ́ bí kò sí ọlọ́run àlàyé. Ká ijó ìdá. Ó jíjó ìgbàlà. Ikẹ́kẹ́. Ibi ìgan ni mò ń dúró dè kí n tó tún lò mí. Onígbàgbọ́ rẹ ni ayọ̀.
1: Kò bá sí ààyè fún ìdààmú o.
0: Kò sí, kò sáàyè.

0: kò sáàyè fún ronú. Orúkọ rẹ̀ sì mú aṣèyege.
1: Sàdúró, mo lè kọrin, mo lè rẹ.
0: Orin ìmúlọ́kàn lélẹ́lẹ́yẹ o. Ìyẹn pé onígbàgbọ́ tí ń ronú. O wá ń wo àwọn aláìgbàgbọ́ tí ń ṣe rere lójú rẹ. Ìyẹn lọ́wọ́ mú wọn máa ronú pìwàdà pé ṣé kì í sọ́nà tó ń tọ ìsọ́nà gidi ni ṣá. Àbẹ́ mọ̀ pé onígbàgbọ́ mi tí ò tí ì rí àánú gbà. Tádùá rẹ̀ ò tí ì tó rò pàdùá òun ò tí ì gbà. Ó wá ń wo àwọn aláìgbàgbọ́ tí ń ṣe dáadáa. Ó wá fẹ́ tìtorí.

ìgbanìgbàn ẹ rí i pé àwọn percussion ti bẹ́ ń bèrè ó fi bẹ́ẹ̀ wọ́pọ̀ ní táwọn máa ń rò ní pé bíìtì yẹn kọ́kàn fi ká fi ṣẹ̀jú ẹ̀ ni mẹ́sẹ̀gì tí wọ́n fẹ́ pààsì yẹn gangan ni wọ́n fẹ́ kẹ́ ẹ fi ṣẹ̀jú ẹ̀ ẹ wò bí wọn ṣe ń lé orin yẹn tí refrain yẹn tó dẹ̀ ń wọ̀ bẹ́ẹ̀ bí wọn ṣe ń lé orin yẹn kan gbé egbè wọn ó sì máa jù bí wọn ṣe.

0: 92 FM.
1: 94.9.
2: Ọmọ bí o, àlàyé tí mo fẹ́ ṣe ni kẹ́ ẹ wá tẹ́tí sí. Bó o bá fẹ́ rojú lówó lẹ̀, tó ò ní mọ rojọ́ sí. Iléeṣẹ́ My Abuja Home Limited ni mò ń pè ọ́ sí. Àwọn ni wọ́n ní ilẹ̀ tó tó bíi 50 plots, 50 plot of land ní Mòwe Ọ̀padà. Láàrin méjì ìpínlẹ̀ Ogun sí ìpínlẹ̀ Èkó. Ìrìn ìṣẹ́jú 15 ni o láti Redeem Town àti Vega Bus Store. Gbogbo lẹwa pátápátá ló jẹ́ ojúlówó tí kò sì sí wàhálà ọmọ nílẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí, 500 square meter plus, 5 million naira péré là ń tà. Ẹni tó bá wù láti ra ẹ̀kalẹ̀ kan, 25 million naira ni Ìwọ náà tara sàsà, àti ta Mòwe Fesu àtàn. Fesu là ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ìwé ẹ̀rí tó jẹ́ ojúlówó ló sì wà níbẹ̀. Gbogbo plọ́ọ̀sì tó kù lórí ilẹ̀ yẹn kò ju 50 lọ, 50 plus. Nǹkan rere ni kéèyàn ó dókòwò nínú ilẹ̀. Dá ilẹ̀ lónìí níléeṣẹ́ My Abuja Home Limited láti ralẹ̀ tiẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó máa pè ní 0701-148-9931. 0701-148-9931. My Abuja Home Limited, iléeṣẹ́ tó ṣe fọkàn tán lórí káralẹ̀.
3: Ti àpè rire ọ̀rọ̀ Ọlọ́run wípé kípè mí èmi ó sì dáhùn ìjẹ́ gbogbo ọkàn alàyè tó ṣe tán àti kẹpọ̀ Olúwa láti rire ṣerere ẹ máa darapọ̀ mọ́ ìríjú Ọlọ́run alàyè Reverend Samson Akeride bàbá àpè rire nìkànnì 32 FM 94.9 fẹ̀yìn ẹ̀ ní gbogbo ọjọ́ ìsinmi láago méje alẹ́ kọjá ìṣẹ́jú 15 sí 7 àbọ̀ àṣálẹ́ gbẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àyànfẹ́ Olúwa Reverend Samson Akeride bàbá àpè rire yóò ṣe máa fi ọ̀rọ̀ Ọlọ́run láti inú ìwé mímọ́ bọ́ gbogbo ènìyàn tó ń ti gbé gbàdúrà papọ̀ pẹ̀lú àwọn tó ń fẹ́ ìtúsílẹ̀ ojú rere àánú ìlọsíwájú ìgbé ga ìdáǹdè àti gbígbàrí ọjọ́ pípẹ́ lọ́wọ́ arúgbó ọjọ́ ìgbàanì gbogbo ọjọ́ ìsinmi àìkú láago méje alẹ́ kọjá ìṣẹ́jú 15 sí 7 àbọ̀ àṣálẹ́ gbẹ̀rẹ́ lẹ́hùn máa jẹ̀gbádùn ètò wákàtí àpèrire wákàtí àpèrire ni kẹ́ ẹ máa gbọ́ ní kọ́ ní 32 FM 94.9 képo Olúwa lónìí ìṣeré rẹ̀ dájú.
4: Hi, yours very sincerely, Dean of the Old School here. Join me on Saturday and Sunday evenings from 9 up until 10 o'clock on classics, evergreen musical razzmatazz, bringing back goosebumps and magic moments of year gone by. You can look forward to Parade of Jazz,
5: Hit the road, Jack, don't you come back.
4: Classic Soul,
6: I want security,
4: Disco,
7: J-I-S-C-O.
4: Funk, reggae, high life, and a whole lot more. Classics from three decades ensures keeping oldies and music legends in your memory. The password game gives you an opportunity to win something good simply for tuning in. Music Celebrity Birthday runs off the program on weekly basis. Join Sanjay on Classics Saturday and Sunday evenings from 9 up until 10 o'clock. Right here, 32 FM, 94.9 radio station. Together, let's reminisce.
8: Ikede Pataki, eyin ni lati fi to eyin ololufe wa leti wipe ile ise radio yi 32 FM 94.9 Ibadan an kuro ni ibudo wa yi ni Ajakerin Cocoa House lo si ile odo ti wa ni ori oke Premier ni Mokola eyi wa lara yanju wa lati fun yin ju be se fokan si lo ki igbohun safefe si gbona otun leti yin tori idi eyi o sese ki igbohun safefe ma jagara laarin ojo eti ojo kejo si ojo kewa ojo aiku osu ta wa yi atoro gafara fún dídùn yìí ní àǹfààní ìgbàládùn rédíò tó jágara láwọn àkókò yìí a dúpẹ́ gidi gan fún ìfọwọ́sowọ́pọ̀ àti àtìlẹyìn yín 32 FM 94.9 à ń fẹ̀ nígbà gbogbo àgbáyé.
9: The church is not a building, it's a people. Thankfully, they are on our radio. It's Gospel Cruise on 32 FM 94.9.

0: Iléya ti dé. Ọlá Iléya ti dé. Ẹ̀bá ní kọ́ mi ó sílẹ̀, ọmọ ò ní sílẹ̀, irọ́ lọ pantí ẹ̀. Lọ́kì mo ìfẹ́ti ẹjọ́ Iléya o. Wọ́n á jẹ ẹran sí ayé ẹ. Ọjẹ́ jagunjagun ẹran.
1: Ìbá ní mo ṣe
0: o. Ìbá fún bàrú. Ó ti sẹ̀, ó ti sẹ̀, ó ti

ààrẹ bílùú ìbò náà ti di lamẹ́ríkà. Alhaji Mufta Ogunride Manidoti. Ó ti dé patí o. Àìnúrídọ̀ Ọlá Olúnẹsẹ̀ ó náà ti dé patí. Àìnúrídọ̀. Ẹ máa bá mi kí Sunday Fasina o. Ọ̀rẹ́ mi dáadáa ni ọmọ ìyá láti ìjọ jẹ́ kìí tó ẹ̀rẹ́ mọ́. Ṣé ẹmọ ọdún ti ti rẹ̀ ọdún fún mi? Ṣé ẹmọ ọdún òun? Ó ti pẹ́ o. Bá dúpẹ́ lọ́wọ́ Sunday Fasina dáadáa ni. Kristẹni ni o. Ìdí mọ́ ní ìsìn báyìí, Dada Bills, ó ti dẹ́jẹ̀ ráyè ìsìnrẹ̀pẹ̀tẹ̀ àti òróró. Sẹ́sán Daniel. Ẹ bá bàbá wa sọ fún pé yes, ó lè pè.

0: ọkùnrin náà bá dé ilé rẹ̀ àyè mọ́ gbàjẹ̀ dáadáa. Ilé wa la wà yìí.
1: Lẹ́sẹ̀ fi ń pè kúrọ́ ojú ọ̀nà àwà òjà ìfẹ́.
0: Ẹ pàrọ̀ ojú tí. Ẹ bá bọ̀ ní láptọ̀.

Bọ́lá nìkan ìjẹ́ kí lè ọ̀fẹ́. Àwọn olórí apá kí lálẹ́ yìí bí ọlọ́sẹ̀. Ẹgbà bẹ́ẹ̀ wọ́n sì kí ni wọ́n yapa gan ni. Ẹgbà.

ọ̀nà ni kò jẹ́ kí lè ọ̀fẹ́ bó sọ fún yílẹ̀ kan bó ní àmọ́ yọ àmọ́ kí bò rí oyé sìn ayọ̀ fíbọ ẹgẹ́jẹ aláfíbọ láàbà ṣe ìmọ̀ ìjọba fíbọ bọ̀ fíbí sí ẹgẹ́jẹ tó bó ti bá mú old school wá o old school àpẹ bó ti bó bọ̀ fún yí o old school ìyẹn bá ti bá sí láyé yọ̀dá wọn lọ sí disco ẹgẹ́jẹ disco kẹ́yẹ́sẹ̀ ẹ̀ wọlé

0: ẹni bá wá wò sẹ́jú dákọ ni.
1: Yóò bá ilé tí omi.
2: Ẹ̀jẹ̀ ajo. ASA ìjọ ìdìbò àyòkọ ẹ̀dá dúbólẹ̀. Ọ̀yàdà.

0: lọ́jọ́ ni ìbá ni mo ṣe ìwọ lókú gẹ́mi lèye ìwọ lọ́hùn jìyà nítorí ẹ̀ṣẹ̀ mi pàṣán lára rẹ̀ kò máa níye o ṣeun jésù o ṣeun ọlọ́jọ́ ni ìbá ni mo ṣe.
1: ó kú ìkan.
0: ọbẹ̀ kẹwọ́lu orúkọ tá a pè fa.
1: bàbá o.
0: sogodo
1: biro.
2: su gbẹngbẹ.
1: orúkọ yàtọ̀ ti sọ̀rọ̀.
2: àti wọn lè ná sọ̀nà.
1: ok na ọyẹ gbẹdọ sí.
2: orí yín wà mẹ o ẹta gan.
1: ọlọ́ọ̀sẹ̀.
2: eku ni ọ̀wọ́n.
1: ẹsì kọ́ tí ọ̀wọ́ ẹsì.
0: lọ́láwá idú ẹ ò ní jọlọ́mọlé àṣegbé ọlọ́run ní wà láwùlá àṣegbé ọlọ́run ní wà láwùlá wà láwùlá wà láàkó àtà ìlàbẹ̀ láàyè ilé alẹ́ olè àzẹ ọlọ́jọ́ ìní ìbá ni mo ṣe ọlọ́jọ́ ìní.
1: ọlọ́ adé bàbá ẹjọ́ sọ fún yín obìnrin ni ọ̀wọ́n obìnrin lọ́lẹ́sì wàláì obìnrin oh god ọmọ mọ̀ pọ̀ t.

0: bẹ kí fún yín ní old school lápẹ́ ìjọ́jọ́ ti lọ old school lápẹ́ ilé bá fún yín àwọn kí wọ́n sọ pé tó ní old school gangan ní ẹ̀fín gbé tó yìí ẹjọ́ yín yọ bó ti yọ dẹ́ni mẹ́yọ bó ti yọ èmi ti yọ o wọ́n fẹ́ fún yín ní old school lápẹ́ ìjọ ayé ìjọ lùdọ̀ ayé pàtí ayé ìjọ disco ẹgbẹ́ kéré wà náà ẹgbẹ́ kéré wà.
1: Wọ́n sí fún dẹ́mú yẹn mú pẹ́ẹ́sì àwọn ìgò àwẹ̀.
0: Dẹni mọ yọ bọ yọ. Rúfin mi si. Kéré wà lélẹ́yìn kéré wà. Tí mo ní ọ̀wọ́n. Kéré wà ní ọ̀wọ́n.

0: orúkọ mi ni Oyewole. Mo wà nú ìjọ yìí pẹ̀lú omijé lójú. Ó ti tó bí ọdún márùn-ún tí gbogbo nǹkan ti dá fún mi. Ó ní bí mo ṣe lọ lé mo fún ẹnìkan ní owó. Mo máa ń fúnyàn gidi nígbà tí mo wá fún ẹni láti gbà yẹn. Gbogbo ohun tí mo ní mo ti tà á. Mi ò wá ní kinní kankan mọ́. Ibi ibi tí mo ti ń tajà mi ò rọ́jà yẹn tà mọ́. Màá ń sùn. Màá tún wálé. Kí ló ń ṣẹlẹ̀? Mo wá gbọ́. Bàbá nǹkan mo wá gbọ́ lórí rédíò. Mo wá wá. Lọ́jọ́ tí mo wá yìí, bàbá ní kí oníkálukú máa mú pásítọ̀tù wá. Bí mo ṣe ń bọ̀ wòlíì kan ní ẹni tó mú pásítọ̀tù ni wọ́n ní kó wá mọ̀. Èmi ṣàmọ̀ pé obìnrin onísun ẹ̀jẹ̀ ni mí. Tí mo bá ti lè súnmọ́ bàbá tí ọwọ́ èmi pẹ̀lú wọn, gbogbo òkúta tó wà nínú ọjà mi ó máa kúrò. Bí bàbá rẹ̀ ṣe gbé ọwọ́ lé ọwọ́ mi, mo dé ibi ìjókòó mi, mo gbàdúrà. Nígbà tí mo délé, ṣọ́ọ̀bù tí ò kí ń wù mí lọ mọ́. Kí sẹ́fún tó lù mọ́ bá ti wẹ̀, mo ti bẹ̀rẹ̀ sí lọ sí ṣọ́ọ̀bù. Ọlọ́run wá ṣe ìyanu. Ó ṣe ìyanu yẹn tó yẹ pé ló yà mí lẹ́nu. Èmi tó yẹ pé ní tí December bá ti dé, màá máa wá ṣọ́ọ̀ṣì tí wọ́n á ti tọrọ ráìsì. Àwọn ọmọ mi, ọmọ mi kan àjọjọ lọ, ó jókòó. Nígbà tó ń gbé ráìsì lọ́dẹ, ọmọ mi yẹn dìde. Onímọ̀mí, ó ní òun ò ní gba kíni, mo wá ní kíni.
1: Ẹ mọ́ lọ tọ ráìsì ṣọ́ọ̀ṣì.
0: Ó yá hán ráìsì yẹn. Kó lè pọ̀ ká lè jẹ́ fún ọjọ́ mélòó kan. Ọmọ mi wá ní, ó ní èmi tí mo ń fúnyàn ni mo wá di ẹni tó ń tọrọ. Mọ́tò mo ta, kò sóhun tí mi ò ní kinní kankan mọ́. Ó wá yà mí lẹ́nu nígbà tí mo wọ orí òkè. Ọmọ mi tó ní kí n má gbé ráìsì yẹn. Ó kàn déédé pè mí, ó ní mọ̀mọ́. Ó ní òun ti ra oúnjẹ síbi báyìí kí n lọ gbé. Mo ní mo bá débẹ̀. Mo bẹ̀rẹ̀ sí yí nílẹ̀ yìí. Èmi náà bí mo jẹ́ ẹni tí ó ní àpò ráìsì tí ò kì í ṣe kan tí ò kì í ṣe méjì. Mo ní mo wá bẹ̀rẹ̀
1: sí. Ìsàpò kankan ṣe méjì.
0: Mo bẹ̀rẹ̀ sí fún àwọn
1: tí mo ní. Ẹ̀yin mo wá fún ráìsì tọrọ. Ìnáwó ẹ̀ sókè.
2: Yes sir.
1: Màna lábáyà.
2: In the name of Jesus.
1: Kò ní tó fún ẹ. No, say Olorun wa nbi sa.
2: Yes.
1: Owa.
2: I'm direct.
1: Confirm. Ibi to ro po ti tan.
3: You think it is over?
1: Ke anu dide loju.
3: Amen.
1: Suddenly.
3: Even what has the sight to swallow me.
1: Jade ninu.
3: I come out.
1: Omi aye ma gbe.
3: Even what has dry up.
1: Anyamo mi dide.
3: My destiny arise.
1: Mo fa fogun gbe mama yan mi.
3: What has to swallow
1: me. Egbi ara.
3: Lift your body.
1: Omi aye o le gbe mi.
3: Even what has to swallow me.
1: Mo jade ninu
3: e. I come out of it.
1: Ma gbe.
3: Dry up.
1: Oyo. Ẹsọ pé agbára tó mọ borí wọn nílé wa.
3: How are you to overcome them in my home?
1: Mo jàjàbọ́ lọ́wọ́.
3: I overcome you today.
1: Obìnrin tó ní graduate mẹ́rin.
3: This man that has four graduates.
1: Ìkẹ́kọ̀ọ́ ò rí sẹ́nu wọn.
3: One of them has any
1: job. Week yìí gbogbo máa rí
3: sẹ́. This week they will all be employed.
1: Ogun tó mọ ń gbé wọn mi nílé wa.
3: I put them sending them in my home.
1: Mo jàjàbọ́ lọ́wọ́.
3: I overcome you.
1: Ogo.
3: You bless snatchers.
1: Ẹ̀yin ají ìbùkún.
3: You bless snatchers.
1: Ẹ̀dá tẹ gbé padà.
3: Release my own.
1: Mo gbà padà.
3: I take it back.
1: Oya.
3: Help me.
1: Iwọ ijakulẹ.
3: You disappointment.
1: Ni ikorita aseyori.
3: At the end of success.
1: Irọ lo pa.
3: You are a liar.
1: Jade lara
3: mi. Out of my body.
1: Wa ma mi ara e.
3: Let me vibrate as
1: well. Koba le fun wa ma fun.
3: I jump to jump.
1: Iwọ ijakulẹ.
3: You disappointment.
1: Ni ikorita
3: oke. At the end of success.
1: Jade.
3: Omi oyo oyo.
1: My daddy, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole, Ogudole,

0: tó kóra jọ lórí
1: sí. Aṣọ ta gada gẹ́sì.
0: Ẹ̀jẹ̀ rẹ̀ nì lórí.
1: Ẹ̀jẹ̀ nì lápò bẹ́tẹ̀.
0: Yàmá
1: ẹ̀jẹ̀ rẹ̀ nì lórí.
0: Àdúrà Dáfídì
1: ni. Bẹ́ẹ̀ni sà, Dáfídì
0: ló pẹ́. Olùkọ́ fún mi ní ẹ̀rín lórí àwọn ọ̀tá.
1: Ìṣẹ́jì kí láp tọ́ bọ́mà ẹni mi.
0: Lórí tọ́ bọ́mà ẹni mi. Kí n lẹ́nu ọ̀rọ̀
1: lọ. Lórí hapun atọ́ba.
0: Gbàtọ́ kẹtọ́ kan.
1: Gbàtọ́
0: lórí ọtọ ń bá mi
1: jẹ
0: ẹ fún mi lẹnu ọrọ lórí ọtọ ń bá mi jẹ ẹ fún mi lẹnu ọrọ lórí ẹ jẹ rẹ rìn lórí.